0: mi.
1: Lẹ́nu ọjọ́ Wednesday sàmí kí lẹ́kẹ̀jì là máa gbọ́, a yóò ní bínú gbamba lọ́wọ́ rẹ o. Ọba ní ọ̀rọ̀ gọ́dọ̀ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Ẹlẹ́tí gbọ́ngbọ́rọ̀ yẹ ẹlẹ́tí ọfẹ́ o. Bàbá tí wọ́n kọmi inú rẹ̀ tí ó kọmi inú anybody. Ọba mi àrí ìrọ̀lá òkìtì bárigbó, ọba mi òkìtì bárigbó. Gbogbo ilé ọwọ́ yín méjì ló kẹ́ pariwo. Yes, Pastọ Fọ́nkẹ́ yẹ mẹ́nà bàbá lábíyamọ ni mò ń jẹ́. Ọmọ rẹ̀ ò ní rìn lọ́jọ́ tí ẹbí pọ̀ ná o. Ó yẹ màmá jẹ́jọ wo o. Jẹ́jọ wo gbogbo iṣẹ́ tó ti ṣe lórí ọmọ. Ṣé ọjọ́ tó fẹ́ rọ bí ọmọ ni ká máa sọ ni? Ṣé oṣù mẹ́sàn tó fi gbé ọmọ sínú ni ká sọ ni? Tàbí ọjọ́ ìrọbí ni ká máa ròyìn ni? Tàbí ká máa gbọ́ ọmọjọ́ lóru ni ká sọ ni? Ṣé tó wọ ilé ìwé tí àwọn bàbá ń san ni ká sọ ni? Tàbí gbogbo owó òfúrú tí bàbá san ni ká sọ ni? Àbí ọjọ́ tí ìyá gbàrú kọ́ ọmọ rẹ̀ ṣe àlejò oúnjẹ ẹlẹ́ni ká sọ ni? Àbí ọjọ́ tí sísẹ́ yẹ lọ́sọ ọmọ ọ̀dọ̀ kọ́ ọmọ rẹ̀ ṣe àlejò èèyàn ni ká sọ ni? Lẹ́nìkan wá dé lọ́jọ́ tó jẹ ọmọ fẹ́ máa jiná, tó wá náà fẹ́ gbolú ọmọ lọ́wọ́ rẹ. Àtẹlẹ mi fẹ́ ràn sí o. Tọ́rọ̀ mi bá ti ń yí ọ yá dìde wàyí. Ó yẹ jáno wájú jáno ẹ̀yìn. Pariwo èmi ò ní mọ bọ́jẹ ọmọ.
2: Èmi ò ní mọ bọ́jẹ ọmọ.
1: Ọmọ ológo mi.
2: Èmi ò ní mọ bọ́jẹ ọmọ.
1: Àkọ́bí mi.
2: Èmi ò ní mọ bọ́jẹ ọmọ.
1: Àtàwọn yòókù.
2: Èmi ò ní mọ bọ́jẹ ọmọ.
1: Ọmọ ọmọ.
2: Èmi ò ní mọ bọ́jẹ ọmọ.
1: Àbíkẹ́yìn mi.
2: Èmi ò ní mọ bọ́jẹ ọmọ.
1: Ọmọ àtọmọ ọmọ ọmọ mi.
2: Èmi ò ní mọ bọ́jẹ ọmọ.
1: Ọmọ mi tó wà ní sùkúù.
2: Èmi ò ní mọ bọ́jẹ ọmọ.
1: Èyí tí kọ́ṣẹ́ lọ́wọ́.
2: Èmi ò ní mọ bọ́jẹ ọmọ.
1: Èyí tó ṣiṣẹ́ o.
2: Èmi ò ní mọ bọ́jẹ ọmọ.
1: Ọmọ tó fún mi lójẹjẹ.
2: Èmi ò ní mọ bọ́jẹ ọmọ.
1: Ọmọ kékeré tó ṣì ń rákòrò.
2: Èmi ò ní mọ bọ́jẹ ọmọ.
1: Ọmọ mi tó wà ní ìdálẹ̀.
2: Èmi ò ní mọ bọ́jẹ ọmọ.
1: Èyí tó wà nílùú Òyìnbó.
2: Èmi ò ní mọ bọ́jẹ ọmọ.
1: Lẹ́nu mo kéde sí ọ wípé ìwọ ò ní mọ bọ́jẹ ọmọ o. Iná ọmọ ò ní jó ọ. Ayé ò ní gbọmọ lọ́wọ́ rẹ. O ní gbégédé pọ̀. Màmá àdúrà tó máa gbọ́ lẹ́nu mi jẹ́ lọ̀sẹ̀ yìí nìyẹn. Wípé ọ̀fọ̀ ọmọ tó wà nínú atẹ́gùn gbọ́dọ̀ yẹ inú ilé wa. Àní mo fi bú ọ̀run náà sì fi bú. Wọ́n dùgbẹ̀dùgbẹ̀ tí ń mì lókè kò gbọ́dọ̀ jálù àwọn ọmọ wa. Èyí kẹ́kẹ́rà rẹ máa gbọ̀n níbi tó bá wà. Mo ti ní àdúrà orí afẹ́fẹ́ ọ̀sìn yóò gbọ́dọ̀ mí sì kankan. Nítorí kí ni òní torí ọmọ rẹ? Ẹnikẹ́ni tó de pápẹ́ ayé lẹ̀ fọ́mọ rẹ yóò kó sí fúnra rẹ̀. Okù tí wọ́n dé lẹ̀ lórúkọ jẹ́ kò ní rí ọmọ rẹ mú. Kòtò ayé tó gbé lẹ̀ fọ́mọ rẹ lórúkọ jẹ́ sọmọ rẹ ò ní kó sí. Mọ́tò onímọ̀rìwò wọ̀n ní fi gbé àkọ́bí rẹ̀. Mọ́tò eléwé wọ̀n ní fi gbé wà tọmọ rẹ̀. Àwọn tó tàka sọmọ rẹ wúpọ̀ máa rí ìjà wọn lórúkọ Jésù fúnra wọn ní òkórí ara wọn gbé. Ẹni yín mú sí ọgbọ́n máa tó sọmọ rẹ lórúkọ Jésù òkórí ara rẹ gbé. Ìpàdé aláṣọ dúdú tẹ mú ẹjọ́ ọmọ rẹ lọ lórúkọ Jésù wọn á jẹ̀bi níbẹ̀. Olúwa tí wọn ká. Ó tú wọn ká. Sàmí tọmọtọmọ ò ní sí ni o. Abraham òṣọ̀fọ́ ọmọ ò ní ṣọ̀fọ́ ọmọ. Jacob òṣọ̀fọ́ ọmọ ò ní ṣọ̀fọ́ ọmọ. Joseph òṣọ̀fọ́ ọmọ lórúkọ Jésù abiyamọ ní ilé Ìdáhẹ́ẹ̀lì ṣọ̀fọ́ ọmọ o. Ojú rẹ ò ní rí ibi ọmọ. Ọmọ àdúrà abiyamọ ṣe fi ṣeré lọ́wọ́ yìí. Èpèlé ilé jáde lára ọmọ rẹ. Ayé òní gbogbo ọmọ rẹ ṣòfò. Ìrìnàjò ọmọ rẹ ò ní dẹ̀rú o. Ọmọ yóò ní pàdé amúnisíṣẹ́ o. Gbogbo wa ò ní fẹ́ẹ̀lì Ọlọ́run. Ohun tó ọmọ rẹ fẹ́rẹ̀ kò ní ha lọ́fun o. Òkú kì í dákẹ́ ríru ayé ọmọ rẹ ò ní dákẹ́ lójijì. Òkú dùn tilẹ̀tilẹ̀ ayé ọmọ rẹ máa dùn lọ́jọ́ alẹ́. Oríṣun ọ̀rọ̀ oríṣun ìbùkún kò ní gbẹ. A kì í fọ orílẹ̀-èdè olórí ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ìrẹsẹ̀ o. Ayé ọmọ rẹ máa jí oríṣun àṣeyọrí. Wàárí àdú tó tayọ gbà tọmọtọmọ. Ọmọ oníkangá àjípẹ́ kò ní jẹ́ kó bí ayọ̀ rẹ ó gbé o. Ọmọ alábẹ́ àsásí yóò dáàbò bọ́ tọmọtọmọ. Ọmọ mi àjíwájú wà lẹ̀kẹ̀ yóò fọ́nrẹ́ rẹ̀dẹ̀ kọ́rẹ́tì wà tọmọ rẹ o. Ọmọ tó lọ kẹ́rin kẹsẹ̀ yóò jẹ́ kẹ́mi gbogbo wa gún o. Ọmọ rẹ ò ní fọwọ́ nu ògiri gbígbẹ. Ọmọ ní gàgẹ́ ayé kò ní jẹ́ kó nà ń dín mọ́ ọmọ rẹ o. Ọmọ ní gàgẹ́ ọ̀run yóò lànà fáwọn ọmọ yín o. Ọmọ mi ò kẹtìrì máwò kò ní jẹ́ kó ṣubú tọmọtọmọ. Ayé ò ní dí ògo ọmọ rẹ mágolo. A ti mọ̀ pé ẹja níbẹ̀ nínú sandina ọ̀tá rẹ̀ àṣírí rẹ̀ máa tú o. Ọmọ mi ò wọ̀wọ̀wọ̀ owó kò ní jẹ́ ká yé owó ọmọ rẹ mọ́lẹ̀. Ọmọ aláwọ̀ tí ń wo gbogbo ayé yóò wo ọmọ rẹ láwọ̀ yìí. Ọmọ rẹ bá lọ yóò padà lọ́jìnà nínú ògo. Ọmọ rẹ dọmọ ológun àgbáyé. Ìṣojú David lọmọ rẹ sọ lọ́mọ àti ọba iṣẹ́ ọmọ rẹ aṣojú rẹ. Jésù yóò bá ọgbẹ́rù tó wúwo obìnrin yìí o. Ọmọ rẹ ò ní sí. Olórí jàwárí rẹ tọmọtọmọ. Ọmọ rẹ ò ní sún àsupìyè. Ayé ọmọ wa máa dára lójú wa o. O ní kẹ́gbàjarì lórí àwọn ọmọ rẹ. Ẹ̀rí rẹ máa ṣẹ́gun ẹlẹ́nì ni o. Ọlọ́run máa bẹ owó kí àrí títọ́ dé. Ayé ọmọ rẹ ò ní stand still. Lóní Ọlọ́run ṣàwárí rí ayé rẹ o. Ọlọ́run yóò fọ rere tí Ọlọ́run tọmọtọmọ. Ẹlẹ́nì ni ọmọ rẹ àǹtí yóò fọwọ́ ara rẹ̀ ṣera rẹ o. Òpàlàṣẹ ó yẹ jáde nínú yàrá òfo. Ẹ fàtà ọ̀rọ̀ ayọ̀ ọmọ rẹ sí. Ẹni tó rájọ wọ̀ kò ní rí ọmọ rẹ sí o. Ẹni tó rí jẹ kò ní di ọwọ́ ọmọ rẹ mú o. Ẹni tó rí fífọrí pamọ́ sí kò ní lé ọmọ rẹ sí ọjà ayé. Ọmọ rẹ ò ní lọ kó ẹ̀yà. Lọ́gbọ̀lọ́gbọ̀ ilé tọ̀ yín wọ́n o. Ẹ̀gún ká kúrò lórí iṣẹ́ rẹ o. O ní fi gbèsè rọ́gbèsè. Olúwa fọ́ ìkòkò gbèsè. Olúwa fọ́ ìkòkò aṣẹ́tì. Wọ́n tún jẹ àjẹṣẹ́kù o. Aṣáájú ẹni rọ́gbọ̀ ẹni kò ní gbogbolówó ọmọ rẹ. Aṣọ ọ̀fọ̀ mẹ́ta tí a fi yọmọ kì í rọ́wọ̀ ní fi ta lọ́rẹ̀. Wọ́n bá ìtì jẹ wọn mọ́ o. Ayé òní bọ́mọ rẹ pọ̀ ṣàn. Genesis 30:30 Olúwa fi àṣẹ gbé òdìdé. Àsẹ́yẹ 64 máa sì rí gbẹ́rẹ́ tó fojú sọ́dọ̀ sí yìí o. Ajá ni wáyé máa bá òtútù. Ìgbà máa yí olùfẹ́ ìgbà rere yí kà wọ́n mọ́ rẹ o. Ayé ọmọ rẹ o gírèdì lọ síbi gíga látòní lọ. O ní kọ nọ́bẹ̀ ìbànújẹ́ sáṣọ ọmọ rẹ o. Àrùn kò ní wọlé rẹ o. Òtítọ́ Ọlọ́run yóò jẹ́ àṣà fún ọtọmọtọmọ o. Ẹ̀rù òru kò ní bọ̀ mọ́lẹ̀ tọmọtọmọ o. O ní ṣírí ní ọ̀sán gẹ́gẹ́ tọmọtọmọ. O rere kan kì yóò fàṣẹ ìnínú ilé yìí tọmọtọmọ o. Ìgbìmọ̀ ta lórí rẹ ó da asán lẹ́ni o. A ó tara ọmọ rẹ gbé Ọlọ́run ga o. Ọmọ rẹ yóò dàbí igi kẹ́dẹ́rì àti lẹ́bálọ́ni o. Ogún ọmọ rẹ yóò so èso tó sara. Ayé ọmọ rẹ yóò tutù bí omi àfọwúrọ̀ pọ̀. Lórí ọmọ màmá ò ní sẹ́ kolobákolobà nílé aláàyè. Ọjọ́ ọ̀la ọmọ rẹ máa dára. Ọlọ́run máa pọ̀yà fún ọtọmọtọmọ o. Ẹni ẹlẹ́ni ò ní kó àjọ rẹ lórí ọmọ o. Eré ò ní bá ìdùn rẹ nílé o. Ogún ọmọ rẹ máa tayọ bí ti Dánielì o. Àṣírí yín máa bònú lẹ́yìn kò ní tu o. Ayé ò ní rọ́mọ rẹ nírọ̀kúrọ̀ sínú koto. O ní rọ́gùn jọ̀ràn jẹ́ran tọmọtọmọ o. Aláàánú kan máa ṣẹ́ǹgì sórí ìwà tọmọ rẹ sí rere o. Kádàrá àti ọgọ́ ọmọ rẹ yóò padà dalẹ̀ o. Ọ̀run máa ṣọrẹ àjẹ́ ìjẹta fún ìwà tọmọ rẹ o. Orí la fi mẹ́rẹ lọ́wọ́ ò ní jìyà. Tó o bá gbọ́ má bí wọ́n ọmọ rẹ ò ní forí gbẹ̀gún o. Tó o bá rí máa wọ̀ wọ́n nírẹ̀ wọ́n lọ máa borí wọn. Ọmọ rẹ ò ní ṣe é mú. Ọmọ wọn ò ní ṣe é dádúró. Ọmọ rẹ ò ní lùgbàdì ẹ̀sán. Kò ní rẹ̀ ọ́ láti inú wọ́n màmá. Bẹ́ẹ̀ dẹ̀ ni kò ní rẹ̀ àwọn ọmọ rẹ o. Kò ní rẹ̀ olóore ọmọ rẹ. Ayé ò ní fi wàhálà ṣe ọlọ́wọ́ oúnjẹ ọmọ jíjẹ. Wàá dúró ṣe ìyá ọmọ rẹ. Wàá dúró ṣe bàbá ọmọ rẹ o. Ìbànújẹ́ ò ní wọlé gbogbo wọn o. O ní káwọ́ lórí sọkún lórí ọmọ. Ayé ò ní fẹsẹ̀ jalè torí ọmọ rẹ níwájú ilé. Lọ́jọ́ ìnáwó ayé ọmọ rẹ ó yá wàá péjú wàá pèsè. Gbogbo ọmọ tí ń bẹ ní agíjú yẹ ó yá ọ̀run tú wọn sílẹ̀. Àtàwọn ìyá wọn á gbúrò wọn láyọ̀. Ọlọ́run ṣe bí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ Olúwa tú wọn sílẹ̀. Jésù Olúwa wa. Sórí àdúrà mi ò ní mo bo jọmọ tá ń gbà lórí afẹ́fẹ́ lọ́sẹ̀ yìí. Mo tún fẹ́ tẹ̀síwájú nírọ̀lẹ́ ìlàgọ́ mẹ́jọ ní orí Facebook. Èyí tó bá lè darapọ̀ ní kó darapọ̀ bó jẹ́ Facebook, TikTok àbí YouTube. Tá a bá ti bèrè àdúrà yẹn báyìí bàtà tó wọ̀ ló máa nà sókè. Bàtà ọ̀fọ̀wọ́ ò ní bọ́ sẹ́nu ọ̀nà lé gbogbo wa o. Ká tó pàdé nírọ̀lẹ́ ìlàgọ́ mẹ́jọ lórí TikTok. Ẹ jẹ́ gbọ́kan lára àwọn ìríta gbọ́lánà ní Kọ́lá.
0: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí o tó jẹ́ mẹ́ta tí mo ti ń wá sí báyìí. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi kọ́kọ́ pè mí níbi 2 weeks ago ló bá ní oníṣẹ́yìí kan lọ́wọ́ pé kí send account number mi sí òun. Mo ní òkè mo ṣe send account number mi sí nìyẹn 100,000 ló send.
3: Ẹjọ́ ẹna fóònù ti ń sókè. Owó kan tí ẹ ò rí rí àtẹni tó na fóònù ẹ sókè. Owó yẹn ọlọ́gbọ́n ó máa wọ àkáǹtì.
1: Orí òkè yá ní ọ̀la o. Adẹ̀mọ̀ wípé àdúrà orí òkè kò sí kèrè ní kò sí rẹ̀ ń bẹ̀. Ẹ̀yin náà máa mú dánlọ́pù.

ojumo to mo wa lone na lojumo amoje modun modun baba oyin e ku ojumo e kaaro o ni gbogbo bi ti a fe fe ikan ni fe de laaro tuni ikan ni konga agbomogbe wells radio 89.3 fm ile ti a kale si opopona laafin avenue oluyole estate nle ibadan akiwa lokunrin lobirin lomode ati lagba gbogbo aparabata na la seke o pe aku tewo waju nínú ìgbìyànjú lágbára lọ́wọ́ elédùmarè ìgbìyànjú mi àti tiyín elédùmarè yóò bá wà dé ládé lágbára lọ́wọ́ ọlọ́run ẹni ṣe lásán o ẹni ṣe lásán ẹni ẹlẹ́ni oṣù ní jẹṣẹ́ yín láṣẹ elédùmarè bákan náà ni a nírò ń gbé sọnù bí ó ṣe bí ọmọ adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi èlò kọ tèmi jẹ́ mí ní ọmọ bàbá olómi sam adélèrè oní ọlọ́wọ́ bọ́tìnì fún ti àárọ̀ tòní léètì àjọ pàbí àbìdán ọ̀wọ́n máa pàbí lórí lẹ́nu kodo pẹ̀lú àwọn ẹ̀rọ lóríṣiríṣi ó ti yẹ̀yìn bá ẹjá ṣe ní pápápá tí ń ṣe lórí pápá tí ń fi farapa láti mú àwọn ìròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan láàárọ̀ tòní nínú àwọn ìròyìn ọ̀hún pẹ̀lú mi níbí láti ní ìwé ìròyìn the punch wọn ní ìròyìn ti gbé wípé ilégbèmọ̀ aṣòfin ọ̀nà pé lọ́sẹ̀ yìí gan-an ni lọ́sẹ̀ yìí ni wọ́n pàṣẹ state police bill àbá tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ senate leader àníọ́ sọ̀rọ̀ síta sójú ìwé kẹta ìwé ìròyìn the punch tó jáde lónìí ẹjá máa gbaradì ìní ni wednesday kọ́hún ilé àánú olúwa èṣù ilé àánú olúwa òkè ńṣú ẹjá máa retí ìgbà tí wọn ó ṣe kíni o tí wọn gbé kíni ọ̀hún dé kíni yìí kíni ọ̀hún ni bá a ṣe gbé dé gangan ẹjá jọ máa wò bọ̀. Wọ́n pe Nigerians foreign debt ìyàn gbèṣè tí Nàìjíríà jẹ́ tọ́jẹ́ ti òkè ta ní apẹ́ ọ́ ti gbẹ́nu ṣọ́ọ̀kì lọ síbi bílíọ̀nù lọ́nà méjìléníàádọ́rin dọ́là ó lé pẹ́sẹpẹ́sẹ́. $72.6 billion lẹ́yìn tí IMF àwọn náà gbé ọ̀rọ̀ jáde pé báyìí káwò dé báyìí káṣá nígbàtí àbàfi wá ṣètò ìdìbò wọn ni yóò ti gbẹnu sókè èlòmélò ní àpọ́ǹtì ṣíàmà fún seplat energy ojú ewé kẹsànán òní ẹ ti lọ wòrò yan láàárọ̀ yìí wọ́n pé ó jọ pé ọ̀rọ̀ ń di ìfáǹfà lọ́tún lósì látàrí ìbò abẹ́nú táwọn ẹgbẹ́ òṣèlú ṣe tó sì jọ pé fàákájà fàásọ̀tún fàásọ́sì látọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú wọ̀nyí yìí ojú jọ pé wọn ò tí ì mọ áò bó ṣe máa jẹ́ bí inec ṣe fíìsì àsìkò àti ọjọ́ tí wọ́n sọ̀mí ti candidate submission pe ẹyin tí ẹ ti àwọn tí ẹ ti yàn àwọn tí ẹ ti mú ó kọ wọn ọjọ́ báyìí oníkẹ́ gbé wá o. Ojú ewé kejì ìwé ìròyìn ti the punch tó jáde láàárọ̀ tòní òní ìròyìn òun ló wà kí wá ni ó padà ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ gẹ́gẹ́ ẹlọ́rìí wò láti àgbọn abẹ́hùn láàárọ̀ yìí lẹ́yìn ẹ̀ kí ló tẹ̀lé polówó ọjà làgúnmọ́ o látọ̀dọ̀ pọ́ǹṣì bó yẹn ti rí ẹ lọ bèrè lọ́wọ́ mr wike gbogbo àwọn ìwé ìròyìn òní kàn kó ṣé polówó náà ní ká pè ẹ lọ rèé wò sá fúnra lára yín lábẹ́ ìṣàkóso mi 1859 families wọn ni wọ́n ní access sí bílíọ̀nù eléyìí tí wọ́n pé ó dín mélòó nìyẹn 18 128 billion naira fún ọ̀rọ̀ ilégbé ààrẹ tinubu ló sọ̀rọ̀ pé less than 2000 families lábẹ́ ìṣàkóso wọn òní wọn pé wọ́n ní àṣẹ́ẹ̀sì ẹlẹ́wọ́jú ewé kejì ìwé ìròyìn nigerian tribune eléyìí tó jáde láàárọ̀ tòní ti ìròyìn tó ní èlúmelù náà ó sì wà ní ẹgbẹ́ kan bẹ̀ láàárọ̀ yìí bákan náà inec wọn pé wọ́n recognize wike igun tí wike ń ṣe àtìlẹ́yìn fún nínú ẹgbẹ́ òṣèlú pdp pàápàá jùlọ nwc wọn ìyún national working committee
pe egun ti wi ke nba ki gangan o ni won se kini o o ni won se idamo fun ojo we kenela ni royan wa no we royin ti Nigerian Tribune to jade la aro toni leyin e ipolowo sorry se ipolowo na abi ifitoni leti before and after after and before elori ewo nu awon we royan Vanguard debi o na gbe mi debe o gbe mi debe o gbe mi debe o gbe mi debi o gbe mi debe IMF won cancel ijoba apapo against loan kan ti o je owo ile United Arab Emirates UAE ile lowo ohun e lo sojo we kokanla we royin Vanguard to jade laara oto ni won ni leyin ta rescue awon 416 captives ni Borno won ni awon mokanla mi ti won kidnap oni pe won tu ti gba idola won bayi ori ti ko won yo ah o da pe time freedom la wa ki freedom yen na wa desalem bi abe get o da pe asiko freedom asiko igbominera asiko igba itusile lowo awon ti won se kini o ti en jinigbe on la wa yi ki olodumare ko tu awon ti en be ni igbekun gbogbo sile ati nipa tara o ati nipa temi oje we kefa iwe royin Vanguard ni royin on lo wa ijoba apapo soro won pe orilede Nigeria on ya pe won move ni right direction bi ojo na to to on la morile bayi ti a ngun lo die die akaso yi were de were on la ran lo yi ijoba apapo lo soro o soro won soro si ojo ewe karun iwe royin Vanguard wipe melo la fe so ninu ti ijejoba yi ti en ti gbe se won unveil the scorecard are Tinubu won si defend the reform koda won highlight economic gains pe seto raje wa sadankata ati pe Kunduz fun eto raje wa won pe about 1 million students oni a pe won ni won je ara won to je anfani loan owo ya koda tax reforms ati anti-graft successes ati awon kan mi ti won tu so ni baba nbari e won fe le ikun pe a ti se tan e lo re fi eri mo je mi so awon kan ti a ti se ke fi se idajo wa e fi se idajo wa e fi se idajo wa e fi se idajo wa e fi se idajo wa boya si daada aba si daada e bo ta ke wo e wo gboro wo ah he wo gboro wo beri sewa seri sewa be ori sewa eh e wo gboro wo federal government lo kan ni o e wo gboro wo beri sewa te mo pe won si so njo kini aran pe awon ti won abari na reset ti a nse aya won ni go won o fi ri eyin te reset ti ijoba apapo nse e na wo soke ki won yin get ego oni igo ti won pe ndona glasses ti won pe o loruko ti won pe aba yin get e edubam ilebi ma soju sofin reps won summon awon service chiefs finance minister lori eto inawo fun eto abo lori ede Nigeria pe eni suru na se en yawo si agbon eto abo abi e yawo sibe e wa salaye se owo ti en ya sibe se e na abi e na se owo ti won ya sibe se won release e abi won release e fun yin e gbe wa debe e salaye wa e wa salaye be se se gangan oni ti oro na to ba de lojo iwe kejo iwe royin ti Vanguard laaro tuni e je en de Daily Post na were kagbon ti awon na ni won pe Peter Obi lo ti su Kenneth Okonkwo ki lo sele why you na dey do us like this oh I don't know presidential candidate NDC to ti je former governor ni ipinle Anambra oni o ti drag eni ti o je eyan timotimo re lo le ejo tele ni o eyan timotimo former loyalist ati kinsman pe ni so wa lo salaye shalaye wa lo shalaye o loro de duro bayi ki wa lo sele kini to de Daily Post lo ko enti
Peter Obi fi wọ yan lo ile ejo. Ah. Awon adi amara ni atun ni abduct 6 persons yo ni Kwara community. Hey. Hey, ta ro pe it's time for freedom. Wi pe ko bi awon people yi ti won ti repent. Won ti jowa ara won pe awon o se mo pe mi o se mo o lorin to nko won ni to abduct eyan mefa ni awon agbegbe kan ni ipinle Kwara ma se o Oluwa yo tu won sile lagbara lowo Eledumare. Xenophobia attack punch koroyin wa 270 Nigerians oni pe won wa ni evacuate kuro ni South Africa ti won si de Nigeria abi bu ina ni won wa ni jowo won se ba ti dollar lola ni won de sile wa awon mo rule de Nigeria ti evacuate. Ebola, kose Ebola, are Tinubu approve 10 billion naira funding for emergency response. Ha! Ha! 10 billion. Okay, 30 billion for the account. Okay, 10 billion for the funding. Be kaletete, jara mo, kini anywhere get. So that the earlier the better. Koma e, pe ba to ba wa shelet, huh? Lashe ma wa what you see, get. So it's just to prepare ahead. Prevention is better than cure. Provision is better than kiosk. You get it? If you don't get it, we'll go back to it. Inflation, insecurity, osi jara awon kan ti am doju ko despite ya awon atunse reforms elei tan se nile ye ijoba apapo. And then so sinu weron ye the punch. Rep Tinubu won ti order eko pada awon orilede Nigeria bi 300 ere ti apin an be ninu ogba won ni Ethiopia about 300 ke 300 Nigerians in Ethiopian prison. What are they doing there? Kilo se nbe kilo gbe won de be won pe e ma ko obo pada e ti abe lowo won gege bi baba somo kini won ri ni obe ti an fi garu owo. Kini wari? What did they see? Kini eri lobe tevi garewa? To bi jepe, I want you ni iti eggs. Want you think it be? You people, wani, ibi te ti mpa uwa. No wonder, wansa ampi nye sa agbeko. Wansa ribi riti nye. Wansa asesi nye. Wansa ase wan loma wa. Ile du mari, man fi je wa, sibi to hao. Esa mi, ke bitu a mi mi. Gani Adam, who mobilize ya, won loba against the insecurity. Wepe, enye yon wa, enye lade, edide, edigiri, eme sun, eme wararo, eme dolwe, eme gora yin. Koni wepe, te abati sun, koni le sun, edigiri, bi akose, Olorun o ba Oloye Gani Adams ni o are ona ka kanfo are ona ka kanfo awon ni jigi ti an pe call to order bi ti la be pe call to action call to service order Oluwa yo se o amen omo Nigeria e je senu dede si bi nbe ona ko to re pe alanfani ati tewo waju ikoni konga gbomo gbe wezo 89.3 FM lewa mo nbo na. Ekukale.

0: Ago mẹ́sàn-án ti ro kogo láti inú òkúlù tí a ń hà yín, ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ West Radio 89.3 FM. Àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ náà ló sì ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ lórí ọ̀rọ̀ ètò ààbò àti oríṣiríṣi ìkànnínú, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a ní àyín, ìṣẹ̀lẹ̀ lọ́tún ṣẹlẹ̀ lọ́sẹ̀ àti ìgbésẹ̀ tí ìjọba gbé. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kànnínú sọ̀rọ̀ oríṣiríṣi. Pé kí ló tán jẹ́ kí lágbájá wá, kí ló jẹ́ kí tàmẹ̀dò wá, ta ni àyọ̀ sí ń pè rí, òun náà ni Gúmí. Gúmí wá fèsì pé kò sẹ́ni tó lè dáhùn dúró láti lọ síbikíbi tó bá wù ú lórílẹ̀-èdè Nàìjíríà. We are all Nigerians. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀, reactions àwọn èèyàn àti èsì Gúmí, dókítà.
1: Gúmí sọ nǹkan tó tọ̀. Ó ní kò sẹ́ni tó lè dáhùn dúró láti lọ sí
0: anywhere. Nobody can stop me from visiting any part of Nigeria.
1: He has made a statement which is
0: valid.
1: Very valid. Yes. And tí Gúmí ò bá máa lọ káàkiri, kò ní máa commit rẹ̀. Pẹ̀lú àwọn statements to make. It was Gumi who made it possible for us to know wípé àwọn kiní wọ̀nyí, àwọn government agencies, àwọn náà, they have easy access to the bandits and terrorists. Pé wọ́n mọ̀ wọ́n, wọ́n mọ̀ ibi tí wọ́n wà.
0: Lọ́mọ̀ by name, ọmọ locations wọn.
1: By residential address and so on, wọ́n mọ̀ wọn. Àwọn soldiers, àwọn gbogbo, wọ́n mọ̀ wọn. Àwọn máa jọ ń lọ ni. Táwọn bá fẹ́ lọ wo àwọn people yẹn, àwọn jọ ń lọ ni. So if there is nobody like Gumi, and in the access to such information, abeg get it. Yes? So, but because Gumi is there, and he's always telling us the truth, is telling us what we don't know about these terrorists and so on. Now, is an asset. It's an asset. Gumi is an asset.
0: Asset.
1: So because it's an asset, we want to be dialoguing with him from time to time to know what is happening about the bandits. I don't know bandits. I don't know them, and I don't pray to know them. So get it. So, but I want to one more one. We can always discuss with them. Agumi o kilo nchele o. Ade so latest for.
0: Afun all updates.
1: Yes, afun all updates. Afun any more information. So we must stop Gumi from going about to tell us what he knows about the bandits and so on. So. He's an asset. So we should not stop him.
0: Ẹ dá dókè lọ́hún tá a bá ti padà dé ọmọ Nàìjíríà. Nígbà wọn láti ọwọ́ iwájú láàárọ̀ yìí tí a ó sì bẹ̀rẹ̀ sinimá mú ìpè lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan tó ń ti àwọn àtẹ̀jíṣẹ́ eléyìí tí ẹ̀yìn bá fi ránṣẹ́ sínú kulu yìí láàárọ̀ tó ní. Ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ West Radio 89.3 FM náà lẹ́wà yìí Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn láti ń dábì ẹ̀dùn tá a ń rọ́ bí òwe. À ń bọ̀ ná ọmọ Nàìjíríà. Ẹ ṣe kí ni o, ẹ kú kalẹ̀.

0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ìtẹ̀síwájú oníọ́pẹ́ ní ọ̀pá ìṣẹ́gun ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 10.3 FM náà lẹ́wà yìí Olúyọ̀lẹ̀ Estate ńlẹ̀ Ìbàdàn. Ní báyìí, ẹja aṣojú òpólẹ̀ fẹ́yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti láǹfààní àti mú kan mú méjì nínú àwọn ìròyìn eléyìí tá a ti mú. Hello.
1: Hello, Tema, Ojúmọ̀.
0: Ojúmọ̀ Aláyọ̀.
1: Ṣé o sọ? Nípa state police yẹn.
0: Ok.
1: Mo lè mí ní little reservation sí o. Ó fẹ́ tíyàn bá ń tẹ̀lé àwọn ìjọba ìjọba ìwà, ó dá kíyàn máa gun àti wọn tó pọ̀. Mọ àwọn èèyàn máa wá àwọn èèyàn wa máa wà kárí bèbè ọpọlọpọ ọkùnrin ní ìbúra ẹ̀yẹ kó rí bẹ́ẹ̀. Ǹjẹ́ kì í ṣe pé ṣé torí tí wọ́n sọ pé kì í ṣe torí ti tọ́ gbọgbọgbọgbọgbọ ni wọ́n fẹ́ torí gbé wá ṣùgbọ́n wọ́n ti pé a ti wà kárí bèbè. Ǹjẹ́ ẹ̀mẹ́sà ń dúró nípa gómìnà ilẹ̀ ti kámpì òun jẹ́ àwọn gómìnà yìí ò ní máa fi méjèèjì àwọn bóta ní opposition nígbà ẹ̀mẹ́sà ń jáwé bọ́ọ̀bẹ̀. Kílódé táà máa di kéèkì fún regional government. Ẹ máa di kéèkì fún ìdí tí a fẹ́ wá pàṣẹ. Kì í ṣe nípa àwọn afẹ́ ní ìlú wọn fẹ́ fi máa fẹ́ fi ṣe wọ́n fẹ́ fi ti méjèèjì opposition ní.
0: Ẹrù bẹ́ẹ̀.
1: Iṣẹ́ ní Nàìjíríà yẹn tó bá mark ètò ìròyìn lè gbé. Ó ṣe jẹ́ pápọ̀ máa rò pé nípa fẹ́ ìyẹn máa ló ìmọ̀ sí ìgbìmọ̀ apàṣẹ. Wọ́n fẹ́ fi fi ìgbìmọ̀ ní ṣe nípa fẹ́.
0: Dókítà.
1: Ẹ̀wọ́n kò ní pàdé ọkùnrin olóṣù. Wọ́n dín mọ̀ dáadáa.
2: Ó ní well that's his opinion.
0: Ìwòye wọn máa ṣe wúrò sí.
2: Yes, pé wọ́n fẹ́ lo state police láti máa fi find the way wọn into prominence because of the election tó ń bọ̀ yìí. Pé so nǹkan tó fẹ́ ṣe nìyẹn. To every right thinking person, that could be right because state police tá ti ń pariwo ẹ̀ látijọ́ ìtẹ́ ìṣe nǹkan kan.
0: Ó wá kọ̀ la.
2: Ó wá kú ọ̀la tí election ti dé tán. Ìwà ni ẹ fẹ́ ṣe state police.
0: Ká fura sí wọn.
2: But that does not mean that state police is a bad idea.
0: Àwa náà la pè fún.
2: Yes, it's a good idea and we should watch them. Ibi tán bá ti fẹ́ máa derail ká tètè pariwo síta. So that's it.
0: Hello.
3: Ẹ káàárọ̀
0: sà.
3: Mo kí dọ́tọ̀.
2: Ẹ ṣe sà.
3: Ok, iná bẹ́ẹ̀.
0: Ẹ ṣeun sà.
3: Dọ́tọ̀.
2: Sà.
3: Ẹ mọ táìmù regional government western region. Ẹ mọ bó ṣe flọ́ọ̀lì ṣètò.
2: Bẹ́ẹ̀ni.
3: Òun fẹ́ ní ìfẹsọ̀ mi ló bá fẹ́ sọ. Ṣé pólíìsì yìí ni rọ́bìṣì ni wọ́n fi ṣe? Ẹ̀rù gba regional government. Ebi ìfẹ́gbá pólíìsì ni wọ́n pé afẹ́fẹ́fẹ́ yìí ti ní méjì àwọn èèyàn torí ìfẹ́fẹ́fẹ́ sí wọn. Ṣé mo parọ́ ni?
2: Yes.
3: Ẹ̀jẹ̀ pàtàkì regional government. Kóníkàkú máa mójú tó rí díẹ̀ ní kábàkó fún ẹkọ́nọ́mì àti 5% máa lọ fẹ́ gbé à. Kóníkàkú máa lè fi dá fún àwọn ojú wa tó ra wa. A kò ní síbẹ̀ nìkan yẹ nìkan jẹ́. Ẹ̀jẹ̀ bá máa wọ̀ṣẹ̀ ṣe ń gbà yẹn. Tí ìbá ṣe ìtànú àti ìrẹ́gbẹ́ tí wọ́n ṣe nígbà ìjọ fi bẹ̀rẹ̀ rà wà bí ẹ̀kọ́ ìwé ronú pé Yorùbá pé àwọn ronú pé kí rígbẹ́ ní mọ́kọ̀ nìyí. Ṣé wọ́n ẹ̀gẹ́ ìsàwọ́ lọ́wọ́? Ẹ bá mi náà. Ṣébí mo sọ mọ́ ilé díẹ̀ yìí náà. Ìgbà tó tọ́pọ̀ wà ní Black Ebuki. Àwọn fi yẹ wọn fẹ́ National Assembly náà gbẹ National lónìí ìjọba. Àwọn abẹ̀rẹ̀ yìí wọ̀ abẹ̀rẹ̀ Awúsá. Ṣé bọ́ ọ̀dọ́ kó bá wọn?
0: Dókítà.
2: Ara nǹkan tí.
0: Wọ́n ní ká padà sí regional.
2: Pé ká pẹ́ yes only point but that point may not be
0: totally
2: all embracing. Because time yìí ó ti kọjá nǹkan tá a lè máa fi regional something ṣe. So ibi tá a wà ń sìn. Calls for a more urgent attention than at that time. So nǹkan tó wà nílẹ̀ nísìn ó ti jù yẹn lọ.
0: Hello.
4: Hello, ẹ
0: káàárọ̀ sà.
4: Ẹ kú ojúmọ́ ẹ pé tòun kí bàbá wa jẹ́ nílùú yìí ń bẹ̀ yẹn.
0: Ẹ ṣeun sí.
4: Ẹ̀kẹ́rin káàárọ̀ yìí ń bẹ̀. Ẹ dákú. Mi ti gómìnà ni mo sọ lé lórí.
0: Okay.
4: Ṣé rí mo sọ lánàá. ṣe àwọn jẹ́ ń gbogbo mi tí mo máa tọrọ ọ̀dàrí bí ẹ̀ṣẹ̀. Ẹ̀rí nígbà tí gbogbo ti lé ń sọ wípé káwọn kó ń bá lọ físíkì àwọn báńdíìtì nkankan yẹn pé àwọn DSS government parastatals gbogbo àwọn àmì ni máa ń tẹ̀lé òun lọ. Ṣé àti mọ̀ pé ìjọba àpapọ̀ ní gúmi jẹ́ intermediary fún láàrin ìjọba àpapọ̀ àti gbogbo àwọn báńdíìtì yẹn? Kò yẹ ká bú gúmi. Gúmi sọ wípé kò sẹ́ni tó tó gbé òun. Tó sọ lánàá wípé kò sẹ́ni tó lè stop òun láti mọ́ ní káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ráìtì náà ọmọ Nàìjíríà ni. Ṣùgbọ́n ìjọba àpapọ̀ ní ká bá ní ká mọ àwọn ọmọ Nàìjíríà ká dojúkọ. Gbogbo bí kí àwọn báńdíìtì wà ìjọba àpapọ̀ mọ bẹ̀. Nítorí tó ṣe kókó tó jẹ́ ìrọ̀gbọ́n àti pé àwọn ọmọ tí wọ́n wà ní àhámọ́ yẹn tí wọ́n dákú ni wọ́n bá lè gbà wọ́n lẹ̀. Torí federal government kínní ni kínní yẹn kì í ṣe stéètì. Lóòótọ́ stéètì gómìnà wọn ti kó. Ṣùgbọ́n ìjọba àpapọ̀ ló ní ibẹ̀ yẹn tí wọ́n táwọn arábí ti wọlé ìjọba àpapọ̀ làwọn arábí sì ń bá jà kì í ṣe ìjọba ìpínlẹ̀. N tó kàn wá ń dùn mí fáwọn yẹn ni pé àwọn yẹn gan ya ọ̀lẹ kìkà ni wọ́n. Àwọn ọmọ àwọn ẹni tí yóò ṣẹ̀ni ẹ lọ ń jí gbé. Irú táwọn bá ní aya kì í fún òṣè lọ ààrẹ mọ́ rákọ́lọ́ọ̀tì. Ibẹ̀ ló yẹ kán lọ ìjọ fi ń gbé àwọn ọmọ ọlọ́mọ yìí tí wọ́n lọ bẹ̀ wò. Tí wọ́n bá lágbára ẹ̀ ká lọ bẹ̀.
0: Tí wọ́n bá kájú ẹ̀.
4: Ẹ̀hẹ́ ká bá kájú ẹ̀ tí wọ́n lọ bẹ̀. Àwọn tí ó ṣẹ̀ ni wọ́n ń jẹ níyà. Kò yẹ kó rí bẹ̀ náà.
0: Tàwa lè sọ pé tẹni méjì bá ń jà.
4: Kò yẹ kó rí bẹ̀ rárá. Ká tó bẹ̀ kí ẹ lórí láyà ká lọ bá ààrẹ kátó rọ̀. Kí wọ́n fi ń gbé àwọn ọlọ́mọ yẹn. Ẹ wo ìgbà tí àwọn ọmọ wà ń bẹ pé ó ti ń lo oṣù kan báyìí. Àwọn kan tí ẹ dálẹ̀ ní bọ́ọ̀nù oṣù mẹ́ta ní ẹni ẹ lò lábẹ́ wọn.
0: Àwọn tèkìtì náà wà bẹ́ẹ̀
4: táwọn. Wọ́n kàn wá ń fi àjẹ àwọn aláìṣẹ̀. Aláìṣẹ̀ ní ń jìyà. Ẹ kó rí bẹ́ẹ̀ o. Kíjọba àpapọ̀ ọ̀dà fún wọn bá ní ẹbí yóò ṣe dá àwọn ọmọ yẹn lẹ̀. Ipò wo làwọn oṣù fẹ́ wà láti gbà yẹn? Ẹ kú òjò kò ní
0: báyìí. Ẹ ṣe gan. 0916893100. Wọ́n ní wọ́n jẹ́ ọ̀lẹ́ dókítà. Pé ó yẹ kán lọ bá ààrẹ tó bá sú ọ fún wọn ni. Pé tí wọ́n hàn pé agbára àwọn ka.
2: Kán lọ sí Aso Rock.
0: Kán lọ sí Aso Rock.
2: Wọ́n tó bẹ́ẹ̀. Wọ́n tó bẹ́ẹ̀. So ibi tó ti lè operate náà ti operate.
0: Òmò wa ń bèrè pé sáà wá lè ṣe àfiwé rẹ̀ pé ibi tẹ̀lé méjì ìbá ti ń jà.
2: Koríko bẹ̀ ló máa fara gbá.
0: Sáwà wà ní koríko.
2: Àwà ní koríko.
0: Hello. Ẹ tí wà ń bẹ̀.
1: Hello.
0: Yes, sir.
1: Hello, Lóto.
0: Ẹ káàárọ̀, sir.
1: Yes, sir. Ẹ̀rù kọ̀ ní Adélẹ́kọ̀ọ́. Ṣé ẹ rọ̀ nípa ti pé wọ́n mú wọn tó bẹ̀ láti lọ sí aṣọ ọ̀fẹ́? Wọ́n ní nǹkan ṣe pẹ̀lú àwọn gan òkúlẹ̀ nílùú. Wọ́n ní nǹkan ṣe pẹ̀lú àwọn olóṣèlú tó jẹ́ ti federal. Nítorí pé my personal opinion kan tí ìlú yé pe mi nígbà tí wọ́n ti pé nìkan ṣẹlẹ̀. Mo rí wípé Malami ẹnìkan wà tó jẹ́ ọmọ central bank leader kan nígbà kan. Ìran tó ń fọ ẹ̀ Rami Ìlàfíà ni. Under Buhari government ní kí wọ́n ti ṣe ṣe ṣáájú gọ́nà ìmọ̀ ìrìn ti commandant in Boko Haram data. A ní wọ́n ti gọ́nà in the north. So iná kan tí o tó ń ṣẹlẹ̀. Gómìnà ẹ̀kọ́ fún ọmọ mi tó wà. There is a deal between the federal government and the terrorists. Only the federal government, the federal government, who just hold on there for 20 years, no more money, where there's no more government there. Should not have any power. Only when we say negotiation, you become government, you become president, but it's what we want. So when you can get a man's body, you know, you know, you buy a special call, you know, you know, you know, you know, you know, you know, you know, you lọ́dún mẹ́jọ ọba tó jẹ́ kò gbọ́n mẹ́lẹ̀ ìgbà kan sí wọn bẹ orí ẹ̀. Lọ́dún mẹ́jọ ọba tó jẹ́ kò sí pé ẹ̀jọ́ sí pẹ̀lú mímú kó ní ìgbésẹ̀ sí lọ́dún lọ́mọ dákò mọ́ ṣe bẹ̀ẹ̀ lókun máa àwọn yẹn ní ìlú ìlú ọ̀gbẹ̀mọ́. So ọmọ rere ni ká bẹ̀bẹ̀ fún onígbàjẹ́ fún akóòtù.
0: Ẹ ṣeun sá, wọ́n lọ́mọ rere ni ká bẹ̀bẹ̀ fún. Kódà bí èèyàn bá tiẹ̀ kulẹ̀ ní kinní gan, wọ́n ní ọmọ kinní kò ṣe lé fún ẹkùn pa. Àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn àgbàlagbà ń sọ. 0916893100. Hello.
5: Aku Ojúmọ́.
0: Ojúmọ́ Láyọ̀.
5: Ẹ kí bàbá wo olóyè.
2: Ẹ pẹ̀lẹ́ sà.
0: Bàbá Ìnàbọ́lá ń wá.
2: Yes, sir.
5: Ṣé mo dúpẹ́? akúṣẹ́lù.
0: Ẹ ṣeun sá.
5: Kò ya èmi lẹ́nu tó gẹ́gẹ́ nìkan. Inú náà tí ó yà mí lẹ́nu. Àbájáde àkọsílẹ̀ ìjọba wípé ìrìn àjò àwọn pẹ̀lú bá ń ṣe ń ṣàkóso olóògbéra lórí ń tẹ̀sọ́wọ́wájú. Bẹ́ẹ̀ ni ó tẹ̀sọ́wọ́wájú. Àwọn lábalábo abala ti dáadáa ni àti àbídàkejì rẹ̀ òbí ọba wa dé lẹ́nu ìjọba àpapọ̀ Nàìjíríà. Ìlúná bá owó epo, ìlúná bá owó gáàsì. Ètò ìlera ńkọ́, iná ńkọ́. Ìdẹ́gbọ́n tí bàbá olóyè sọ, nígbà tí inú wọn pẹ̀lú ojú orí wọn, wọ́n sọ̀rọ̀ kan sọ pé omi kì í bọ́ lójú mi. Ó gbogbo bàbá ẹ̀kọ́ má lè lanu sọ pé ìyẹ́ ìgbádùn ni àkókò yìí jẹ́ pẹ̀lú ojú orí wọn. Ṣùgbọ́n ní ọ̀dọ̀ tèmi, kíni ti máa ń sọ̀rọ̀ mi pẹ̀lú bí ìrànbọ́ iye mi ṣe mọ tí ń pẹ́? Àrokò náà pa fà wá, pàápàá jùlọ àwa tá a máa mú kárí ká lọ jù. Àrokò náà pa fún wa o, ọjọ́ bọ̀ lóluwa tó bá alágàkà
0: láàfíà.
5: Ẹgbẹ́ tèrò wa pa, ẹgbẹ́ tèrò wa rò, dákun. Wọ́n máa ń pọ̀ ọ̀nà okùn dàbìlẹ̀ tàbí ọ̀nà ẹnu
0: ṣe
5: dandan o, kìí ṣe dandan. Ipe kẹ́yà kan tí mo nífẹ̀ẹ́ sí ń ṣàkóso lé. Àléyà tí ò bàjẹ́ kí láyé mi ó bẹ́sẹ̀ ju tàtẹ̀yìn wá lọ. Ẹ máa wo ìjọba sí àwọn tí ẹgbẹ́ tí ń tẹ̀sí àkóso lé lórí. Ìgbà tọ́kọ́ gbà ṣàkóso ìjọba lọ́wọ́ Jonathan. Mo rọ́ sán pa fún wa. Ẹ Jonathan ò ṣe dáadáa. Mo tá àbálẹ̀ dá àbálẹ̀ kò dá. Mo tá àbálẹ̀ kò dá. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọdún mẹ́jọ ó sì kulẹ̀. Ṣùgbọ́n wọ́n sọ fún àwa náà o ní bàbá tí ń ṣàkóso lé lórí o. Ó ní bàtà tí Buhari bọ́lẹ̀ lòun owó tẹ̀sẹ̀ bọ̀. Wá wo wa, ẹ wá wo ibi tá a dé. Fún àpẹẹrẹ, ìgbà tí Buhari ò ṣe dáadáa. Ẹ wá wo lọ́bẹ̀ abẹ́ abala ètò ààbò. Ó wá tayọ ti Buhari ìlóde. Ọmọ tí ó mọ̀ wí tẹ̀lé ní handwriting tí ó jọra wọn. Ọmọ tí ó kọ gbèdè lóko, ìyẹn ṣe láfi mọ. Ẹ máa dé tó bọ̀.
6: Kò sí nǹkan tẹ́ ń ṣe ní ìkúrá. Ìṣẹ́gun ṣe ọ̀pọ̀lọpọ̀ alọ́pàá fẹ́gbẹ́ lè. A mú ìdílé wọn bí fẹ́ ìwọ. Èmi ń sọ pé wípé Buhari ṣe disaster for Nàìjíríà. Òwe sílẹ̀kùnlẹ̀. Ẹ̀gbọ́n tẹ́tẹ́ wù. Ká ló sílẹ̀kùnlẹ̀ tó ní kí gbogbo ọmọ àbọ̀? Ṣé Amẹ́ríkà sílẹ̀kùnlẹ̀ tó ní?
0: Bí a ṣe láǹfààní àti lè sọ̀rọ̀ náà la ṣe ní gbèdéke bí a ṣe lè lo àwọn ọ̀rọ̀ wọn yìí torí àwọn àjọ tí ń ṣẹ̀ṣẹ̀ àkóso tó ń ti àmójútó fún àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ fún di èyí èmi ni mo gé ìpè yín o. Wọ́n ta bá ronú ìdùn ìfọ̀n lóòótọ́ a ọ̀rọ̀ akẹ́ egun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ oníwọ̀nba bí a ṣe lè lo sí. Ẹ ṣeun púpọ̀ fún ìgbọ́ni iye yín. Hello.
6: Olúmiyè.
0: Yes sir.
6: Olúmiyè Olúmiyè.
0: Bàbá
6: ojúmọ́.
0: Ẹ kọ́ ara sà ọ̀nà ìwé gbogbo láwọn.
6: Dọ́pọ̀.
2: Sà.
6: Bàbá mi sà.
2: Ẹ káàrọ̀ sà.
6: Ṣọ́lá fẹ́ lọ ọ̀dọ̀.
2: Àdúpẹ́ sà o.
6: Àwọn ẹ̀kọ́ àti ẹ̀ máa ń sọ pé fún màmá bá ń jẹ́ ẹ̀rọ ọ̀pọ̀. Asẹ̀tì òní ni asẹ̀ta ni gómìnà.
2: Asẹ̀tì Nàìjíríà.
6: Asẹ̀tì kò sí kò tí ṣe fún gómìnà ìṣe fún rẹ̀. Sáúdí gan tó ti lọ sùkúù tó ṣe gbogbo ẹ̀ àbí ó ṣe ẹ́ńdì àdé. Lọ sáúdí gan tó ti lọ sí kọ́ọ̀sì àwọn kan kí lọ́ ṣe fún sà.
2: Wọ́n di ìpọ́tẹ̀ náà ni.
6: Wọ́n lè dànù oṣù ẹ̀mí ìjà tẹ́lẹ̀ kan sáwọn ìpọ́tẹ̀. Gómìnà sáfẹ̀tì Nàìjíríà lọ́wà Nàìjíríà kò ń sá ìyẹrẹ ní ṣe nípa gúsùmọ̀ mi ni nípa gbòòrò nípa tí ó sọ má gúsùmọ̀ mi ni àbá òṣèlú àmójúsùmọ̀ mi. Ìjọba ti dàkudà ló fà á. Ẹ̀kọ́ iṣẹ́ rí kó lọ́run ṣàdọ̀ orílẹ̀-èdè ẹ̀lùmáyé tó àwọn ọmọ wa lọ Ethiopia. Kí ló wà ní Ethiopia?
7: Seba, ito pe okon yon, seba ka wii. Oh, seba ka wii. Gili e, le yon office la, ila ye, awo si mo modada, bi se buke ya, bi se buke ya, bi se buke ya, kubi ku ni mousi le yon. Awa si mo to pia, an lo ni je, an lo, an lo, to, kon lo yon shal mo li bi, ni an bi se bo.
0: E shion sa. Ibi nan lati mwen se li padari, li la rotu ni. E jen zari mwen wan ate, jishe, Mr. Shion, mwri ate, jishe, yin, lojo pa yon jera ti Facebook, pa kon nan, Dada Baba Tunde Shion na Shion de wa di meji lwa jume extreme poverty grows in the last 3 years to 50% 0 mark ti wafun ijoba yi positive mark ni minus 50% ni ijoba yi ba ekwe to Mr. Dada Baba Tunde awan ni score card awan nebi score card nebi repo shit ele jade
2: repo shit
0: awan ni 0 mark te fun wapo we minus 50% la won fun won
2: gbari
0: suga ja eja lo le oniye se olobe se eja kun to le tolorun mama ma ke sugbon awon kankan wa le bi ta ba si so ba se ra ni anfani ta soro yi eja ra ma lo were were de were mo mo pe o le dun wa o le ka wa lara sugbon gbogbo e na odun lo gba eyin agbalagba nile karo je e mo be tin so fe eyan pori re o pe ti o si tun ma rere Dokita eko atutu nu lati aro.
2: O se gan.
0: A mo ri yin ba la se du mare.
2: E se gan ni.
0: E seun pupo. Nigeria da yodu gbogbo kan sin baba da to do ta teyin atawa won ni fenike ninu asawa ti Adedamo la oloye de mo papa olomiye. Un loruko temi je mo dagbere pe o di gba.
8: Lati ikoni West Radio 89.3 FM ikoni kanga gbomode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na ohun te ba gbo latenu awon woye wa ati olupe wa ki se ohun ti ikoni fi otelu o bi ko se iwoye won e se ohun ti e n gbo wa Kanga wo ni gbogbo aye n dagirigiri ti won pon yi. West Radio 89.3 FM. Kanga agbemagbe.

lọ́sàn o akọ́jọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kọ̀ǹgàgbọ́n mọ̀gbẹ́ World Radio 89.3 FM ti àkàlẹ̀ sí òpópónà láàfin avenue olúyọlé estate ìbàdàn oyè ọlọ́run adégòkè ni oníròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti bọ́wọ́ lo bílíọ̀nù mẹ́wàá náírà fún ìṣúná èsì pàjáwìrì. Àwọn àgbébọn wọ́n gbẹ̀mí lẹ́nu àwọn ènìyàn méjìlá nílùú South Africa. Malawi ti ń gbaradì láti kó àwọn ènìyàn rẹ̀ kúrò níbẹ̀ bí ìfẹ̀hónúhàn ti ń tẹ̀ ọ̀wọ̀ wájú. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ti ṣèlérí láti fèsì padà lẹ́yìn tí Iran yin ọkọ̀ òfurufú àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà jábọ́ sílẹ̀. Pakistan ó fìròyìn léde wípé àwọn ajagun Taliban 36 ni wọ́n ti jáde láyé nínú kọlu ẹnu ààlà ìloro wọn. Inú ìròyìn eré ìdárayá lágbàáyé ogunlọ́gọ́ àwọn olùwọ́de fẹ̀hónúhàn ni wọ́n di ojú òpópó eléyìí tó wọ gbọ̀ngàn ṣeré fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìdásílẹ̀ àwọn ikọ̀ amúṣẹ́ṣe ti ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ àrùn ẹ̀bólà láti gbaradì tó ń ti ìbuwọ́lù bílíọ̀nù mẹ́wàá náírà lójú ẹsẹ̀ fún ìdásí èsì pàjáwìrì lórí ìbújáde àrùn náà. Ìgbésẹ̀ náà òun ló tẹ̀lé ìbújáde àrùn ọ̀hún eléyìí tó ti gbẹ̀mí lẹ́nu àwọn ènìyàn tí òǹkà wọn jẹ 329 nílùú Congo àti Uganda pẹ̀lú bí àjọ tó ń rí sí ètò ìlera lágbàáyé ṣe ti kéde pàjáwìrì lórí ìkọlóminú ìlera ìlú nínú àtẹ̀jáde oníròyìn eléyìí tó wáyé nípasẹ̀ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí àlàyé àti ìròyìn yún Báyọ̀ Nanuga ẹni tí ó jẹ́ alága ikọ̀ amúṣẹ́ṣe ọ̀hún òní olórí àwọn òṣìṣẹ́ ààrẹ yún Fẹ́mi Gbàjàbíàmílà pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ yòókù tí wọ́n máa yàn tí wọ́n sì mú wọn láti àwọn iléeṣẹ́ ìjọba lájọlájọ àti lẹ́kalẹ́ka tó fi mọ́ lára àwọn aṣojú ìlú. Gẹ́gẹ́ bó ti wá fìlédè o bílíọ̀nù mẹ́wàá náírà ọ̀hún òní wọ́n fi kún okun ìgbaradì tó ń ti àjọ tí ń mójútó ìdẹ́ẹ̀nà máa jàkálẹ̀ àrùn lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n máa ṣàmójútó rẹ̀ àti àtìlẹ́yìn fún èsì pàjáwìrì lórí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ìlera ìlú ní orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí nípasẹ̀ àjọ NUPRC eléyìí tó ń mójútó ọrọ̀ epo rọ̀bì ní Nàìjíríà wọ́n ti mú ọjọ́ ẹtì dímọ̀ ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2026 gẹ́gẹ́ bí gbèdéke ọjọ́ láti ṣàfiránṣẹ́ àwọn ohun tó bá yẹ fún àwọn tó bá fẹ́ kópa nínú ìgbésẹ̀ gbígba ìwé ẹ̀rí fún ọ̀rọ̀ epo lọ́dún 2025 tí wọ́n pe ìgbésẹ̀ ọ̀hún tó ti ń lọ lọ́wọ́. Àjọ ọ̀hún wá fọ̀rọ̀ náà léde lójú òpó ẹsẹ̀ wọn lánàá tí wọ́n sì ń rọ àwọn tó yẹ láti tẹ̀lé gbogbo àkókò tí wọ́n fi léde fún wọn. Àjọ náà wọ́n wá gba àwọn tọ́rọ̀ kàn lámọ̀ràn láti kọjá lọ sí ojú òpó àwọn láti lọ ṣètò gbogbo tó bá yẹ tó ń ti àwọn nǹkan tó bá yẹ kí wọ́n tẹ̀lé pẹ̀lú ọ̀rọ̀ lórí ìbíkéde náà bó ṣe ní ṣe pẹ̀lú àǹfààní láti lè figagbága fún àwọn afowódókòwò nínú ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo rọ̀bì orílẹ̀-èdè Nàìjíríà lórí akitiyan ìjọba láti pa owó wọlé tó ń ti láti mú ìpèsè gbòòrò sí lórílẹ̀-èdè yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìlú South Africa ti fọ̀rọ̀ léde lórí pé àwọn agbébọn wọ́n yàbò agbègbè kan eléyìí tó wà nítòsí Johannesburg wọ́n sì yìnbọn fún àwọn ènìyàn méjìlá lórúmọ́jú. Agbẹnusọ ẹ̀ka àpàṣẹ náà Dimark Stowe ó fìròyìn léde lórí bíkọlù náà ti wáyé lánàá lẹ́yìn tí àwọn agbébọn adìramọ́ra tí wọ́n ju mẹ́wàá lọ tí wọ́n yàwọ̀ agbègbè Cleveland ní apá ìlà oòrùn ìlú Johannesburg. Ní Velwi ó ṣàlàyé pé ìdí tí wọ́n fi ṣe ìkọlù náà kò tí ì yé ẹnikẹ́ni bẹ́ẹ̀ náà sì ni ọwọ́ kò tí ì bẹni kankan. Ìṣẹ̀lẹ̀ náà ó wáyé ní orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣàkọsílẹ̀ àwọn tó ń gbẹ̀mí lẹ́nu ara wọn tó nǹka wọn jẹ́ bí 100 níye lójoojúmọ́. Ẹ̀wẹ̀ ogunlọ́gọ̀ àwọn ará Malawi tó wà ní Durban wọ́n ti ń gbaradì láti padà sílùú wọn lánàá òde yìí láti gbéra kúrò lórílẹ̀-èdè náà látàrí wàhálà lòdì sí àwọn àjèjì eléyìí ti ń wáyé nílùú South Africa. Lórí ọ̀rọ̀ ọ̀hún náà ni Malawi náà fi fọ̀rọ̀ léde lórí ètò ìkókúrò àwọn ènìyàn ìlú rẹ̀ tí wọ́n tó 3,000 níye lórí ìròyìn pé wọ́n ṣe ìpalára àti ìfìyàjẹ fún àwọn ará ìlú mìíràn tó wà ní orílẹ̀-èdè náà
ti won se nfi to won lete ipe kiko wa won fi lu awon sile titi opin osu kefa orilede America ti n gbaradi lati gbalejo awon to fe wa fun idide fi eye agbaye won to wa ro awon orilede miran lati fi kon akitiyan won lati da itan karun ebola duro to fi mo ide na mo n to ba ni se pelu irin ajo to le sokunfa arun na wolu ijoba are Donald Trump to orilede America o se leri to n ti eje lati sa gbogbo pa ati akitiyan re lati de na marun na ko mo ba wo orilede America to fi mo gbangan toju arun ebola ti won gbe kale ni do Kenya fun awon ara orilede America igbese to ti fa ife onu alagbara nilu Kenya pelu eniyan kan to ti dagbere fun aye to je pe won yinbon fun ninu okolu awon olopa laarin igbese lodi si kiko awon to ti lugbade arun na wo orilede ohun iroyin wa sakojopo pe orilede America de na ma awon ti ki se America to ti lo si Congo Uganda tabi South Sudan laarin ojo mokanlelogun lati mo wo ilu awon tabi lati wa se abewo idije fi eye agbaye na eyi to je pe orilede meta ni ojo gbalejo re papo lara orilede na ni Mexico Canada ati orilede America ini wo yi gbe pe yo bere ni ola ode yi ilu Pakistan won ti se ikolu inu afefe si enu ala iloro won pelu Afghanistan pelu bi minister won ti fi royin lede lori awon ajagun Taliban 26 ti won ti jade laye gbe mimi ewe ijoba Afghanistan pe lara awon to ku awon ara lara awon ti oku to jade laye lati ri awon ara ilu metala won pe pupo ninu won ti je awon omode minister ile to wa rin si ohun gbogbo to ni se pelu alaye fun orilede Pakistan Atala Tara ofo lede lojo po Etlan ode yi wipe awon omo ologun se ikolu alafojusun se enu ala iloro ibi buba awon ajagun ta Taliban Tara o pe awon 26 ninu won lo dagbere fun aye to nti bi merin ti awon fojusun ta won si babe je kanle lara re ni gbangan iko ni ibi ikohun kan ja si ati bi to ni se pelu ogagun Tariqi Taliban iyan Alim Khan Kuzale ati akta Muhammad Janikile o soro lori bi igbese na se waye ni esi si orisirisi ikolu aipe yi to fi mo ikolu si buba awon omo ologun custom glory ni Musadara ati ni apa ariwa Waziristan to fi mo ikolu ado oloro si ago olopa ni Bano Kiba lana ode yi are orilede America Donald Trump o ti fesi ipe won fi esun kan Iran ipe won ja oko ojo ofurufu awon omo ologun orilede America bo lati oke o si seleri lati fesi si isele na leyin oro kan to ti filede lori pe igbese lati fopin si ogun arin gbogun ila orun Middle East ti n bo si ipele asekagba alukoro ile asofin Iran to tun je oludunadura Mohammed Bagia Ghalibaf o se ikilo fun orilede America lodi si irufin ifarajan won oko ofurufu ohun lo je elekeji ti Washington fidi e mule wipe awon Iran jabo lakoko ogun leyin ti won padanu oko ofurufu ijagun F-15 ninu osu kerin te ba gbagbe e ranti pe are Trump safihan pe Iran yin oko ofurufu kan jabo loju orun lakoko ti won wode lori ona omi okun Hormuz ninu oroyin re daraya lagbaye awon oluwode fe ona awon di enu ona wole si gbangan sere Axtica nilu Mexico lana ode yi saju idije fi eye agbaye odun 2026 ti o waye ninu gbangan na bi awon olulufe re bolu alafese gba se nro lo ibe idije na eyi ti orilede America Canada ati Mexico ma gbalejo re nilu Mexico awon oluko won se fe ona ogun logo ero si kopa ninu e egbe awon oluko lewaju pelu apejugbe ife orun na ti are Mexico Claudia Sheinbaum o sapejuwe re bi igbese moni binu awon olopa won de na mo awon olufe ona na lati mo de gbagan sere Azteca ne bete won yo te gbalejo fun isiso loju ifese won se DJ fi eya agbaye lola ode yi Sheinbaum o soro lori bi ko se ni si ohunkohun ti o ye ifese wose na bo tile je pe awon olori miran won lodi si nilo awon olopa lati da ifehonu aduro
tabi lati lo olopa fe to awon olufe ona na ka eyi lopin akojopo iroyin agbaye fun tosan oni sugbon kin to ma lo egbon awon koko to wa ninu iroyin na lekan si Ààrẹ Bọ́lá Tinubu ṣe ìdásílẹ̀ àwọn ikọ̀ amúṣẹ́ṣe ìjọba àpapọ̀ lórí ìgbaradì fún àrùn Ebola tó ń ti ìbuwọ́lú owó kan tó jẹ bílíọ̀nù mẹ́wàá náírà fún ìgbéjáde ojú ẹsẹ̀ nínú èsì pàjáwìrì àrùn náà. Iléeṣẹ́ ọlọ́pàá South Africa fọ̀rọ̀ léde pé àwọn agbébọn yàwọ̀ agbègbè tó súnmọ́ Johannesburg wọ́n sì yìnbọn fún ènìyàn méjìlá lórúmọjú. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump fẹ̀sùn kan Iran fún pé wọ́n já ọkọ̀ òfurufú àwọn ọmọ ológun Amẹ́ríkà balẹ̀. Ó ṣèlérí láti fèsì padà lẹ́yìn wákàtí tó ti kọ́kọ́ fọ̀rọ̀ léde lórí ìdúnàdúrà láti fòpin sí ogun àárín gbùngbùn ìlà oòrùn tó ti ń wọ ìpele àṣekágbá. Pakistan ṣe ìkọlù òfurufú sí ẹnu àlá wọn pẹ̀lú Afghanistan. Ìròyìn gbé pé wọ́n gbẹ̀mí lẹ́nu àwọn ajagun Taliban 26. Ẹ̀wẹ̀ ìjọba Afghanistan pe àwọn ará ìlú 13 ẹlẹ́ẹ̀tì ọmọdé pọ̀ nínú wọn. O ni wọn dagbere fun aye ninu oroyin ere idaraya lagbaye awon oluwode fehonu won di enu ona iwole si ilu Mexico ni gbagashere Azteca lana saju idije fi eye agbaye ti o waye nibe eyi lopin akojopo iroyin agbaye fun tosan oni akojopo ati atunto iroyin na lo waye latowo Kemisola Williams edarapo mo wa lojo opo ayelujara wa gugu Wells Radio 893 lojú ọ̀pọ̀ Facebook wa Wells Radio 893 FM lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún àwọn ìròyìn tó bá ṣojú yín tẹ fẹ́ kàn sí wa lé lórí ẹ̀kọ́ sínú okolo ìkóròyìn jọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893 2000 oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọ̀ Ọlọ́run yóò bùkún fún yín ẹ̀kú kalẹ̀.

sọ pé olúwa mo dúpẹ́ ìwọ lè mọ wà níbi tó hùn ẹ kó wà ó bóyá ó ti wà yíká rẹ owó ilé ayé rẹ pé àkíntì ẹ ní tẹ́gí ni mo ń dúpẹ́ fún ẹ ajá mọ́ dúpẹ́ mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ wà níbi tí ò tẹ̀wọ̀n lọ́rùn ẹ jẹ́ ká dúpẹ́ ti wà o. Ìdúpẹ́ wa ni níní ìrètí wípé gbogbo àwọn tá a mọ̀ wípé wọ́n wà nínú àhámọ́ kan tá à ń gbàdúrà lójoojúmọ́ tá à ń wò pé ọjọ́ wo náà fẹ́ dá wàálẹ̀ inú ìdúpẹ́ wa a sì tún fi ń gbàdúrà sọ́lọ́run ọba náà ni wípé láìpẹ́ láì jìnnà àwọn náà wó gbòmìnira. Akíyin lógunlógun akíyin lọ́gbọ̀n lọ́gbọ̀n akíyin lọ́kùnrin lóbìnrin akíyin lọ́mọdé àti lágbà kí wípé ẹ̀ka àsán ṣàlàáfíà lẹ wà ṣe dáadáa la bá yín. Ìkànnì ìkànga agbọ́mágbẹ́ Welsh Radio 89.3 FM your preferred awesome radio ni ẹ ti ń gbọ́ wa ní ọ̀sán yìí ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ tó jẹ́ pé gbogbo ètò wa ló ń kọ́ni lọ́gbọ́n ló ń kọ́ni lóye tí ò sí kankan nú àwọn ètò wa tó jẹ́ wípé gbogbo mọ̀lẹ́bí ò lè jàǹfààní agaga àwọn ògo wẹrẹ wa àwọn ọmọ kéékèèké kò sí kankan nú àwọn ètò wa tí wọn ò lè fetí gbọ́ wa bí a ká máa gbé nǹkan pé ètò sórí afẹ́fẹ́ kẹ́ máa ní kọ́ máa sá wọlé rárá lọ́dọ̀ títí wa a ti ro gbogbo ẹ̀ pọ̀ a ti kó gbogbo mọ̀lẹ́bí pọ̀ gbogbo ètò wa ni gbogbo mọ̀lẹ́bí lè rí wọn a gbọ́.

kí yín wípé ẹ káàbọ̀ sí àkọ́tun ètò yín ètò wa ẹ̀dùn ọkàn ní ọ̀sán yìí pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín ọláwùmí ọmọ láyọ̀ kan ara wọn ní ilé ọ̀dẹ́bọ̀dé èmi lọmọ láìmí lọmọ láìmí lọmọ kíkàn èmi lọmọ múdùrú fọ̀hún èmi lọmọ tí ń rìn tí kì í sojo bó ṣe ń kìmí nìyẹn nídìílé bàbá mi lọ́hùn-ún lórí ètò ẹ̀dùn ọkàn máa ń wo ìrírí ayé lára ìdojúkọ àwọn èèyàn lọ́jọ́ kan òjọ̀ kan ilé tó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún wọn tó jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n bá ronú sọ̀rọ̀ náà ó jẹ́ ti ń dùn wọ́n lọ́kàn ó lè jọ́rọ̀ tó ti ṣẹlẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ tàbí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní yàjó tán wò pé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí kí ni mo fẹ́ ṣe sí ọ̀nà wo mo fẹ́ gbọ́rọ̀ yìí gbà tí wọ́n wá wò ó pé ọwọ́ tó ń du àwọn yìí káwọn mọ̀ fi ba bí aṣọ káwọn sọ̀rọ̀ náà síta kí gbogbo àwọn èèyàn bá wọn gbọ́ kẹ́ ẹ bá wọn gbọ́ kẹ́ ẹ fetí gbéyàwó ọ̀rọ̀ kẹ́ ẹ tún wá bá wọn dá sí torí tá a bá ti sọ̀rọ̀ náà tán àwa ẹ̀dá ṣe ń bí o ọ̀rọ̀ tá a bá mọ̀ pé agbára wa ká láti mọ̀ gbé wá sórí afẹ́fẹ́ á ti yanjú ẹ̀ ìtọ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ìtì ọ̀gẹ̀dẹ̀ ni tó yóò ń tà ń tà dá kan tá a mọ̀ gbé wá sórí afẹ́fẹ́ mọ̀ dá àwọn tí wọ́n ń gbọ́ wa láàmú á ti yanjú gbogbo yẹn àmọ́ ìta gbé wá tá a bá gbé wá sórí afẹ́fẹ́ afẹ́kẹ́ ẹ bá wa fetí gbéyàwó ọ̀rọ̀ kẹ́ sì bá wa dá sí inú mi sì máa ń dùn ojoojúmọ́ ni mo máa ń sọ inú mi máa ń dùn púpọ̀ torí gbogbo ẹ̀yin tèmi ẹ̀yin bàbá bàbá mi ẹ̀yin màmá màmá mi kò sígbà kan tí mo gbọ́rọ̀ kan wá báyìí tẹ́ ẹ̀ bá mi yànnà náà tẹ́ ẹ̀ bá mi tú palẹ̀ tẹ́ ẹ̀ bá mi sọ pé ọ̀rọ̀ yìí báyìí ni ká ṣe ṣe ẹlòmíì àti sọ pé ọ̀rọ̀ yìí ò ti ẹ̀ le rárá lọ́dọ̀ tèmi lèmi ṣe rò ó rèé o ẹ ti ẹ̀ bá wa ẹ bá mi mú ọ̀rọ̀ náà ẹ ti ẹ̀ bá mi yanjú ẹ̀ tó jẹ́ wípé nǹkan tó wá di pé bóyá ó gagaga láyà èèyàn tẹ́lẹ̀ bẹ́yìn èèyàn yìí tẹ́ ẹ bá wá bá mi fẹnu sí inú mi máa ń dùn púpọ̀ aṣọ yìí ni ò dé fàyà làákàyè gbogbo wa kẹ̀dẹ̀rẹ́ kò ní jọ́bà láṣẹ elédùmarè tí wọ́n sọ̀rọ̀ náà tán bí mo ṣe ti sọ tẹ́lẹ̀ torí tá a bá tà á tá a bá tọ̀ ọ́ irú ẹ̀ máa ń dẹran nídẹ̀ẹ́nẹ́ a máa fi àyè sílẹ̀ ta pé àwọn nọ́mbà jáde kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa kẹ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí o nǹkan tá a lérò rèé báyìí ni kí wọ́n ṣe ṣe ọ̀nà báyìí ni kí wọ́n gbé e gbà wá rí eléyìí tá à ń ṣe iṣẹ́ ìlú náà ni o ẹlòmíì lè mọ bó à ń sọ́jọ́ kan èèyàn kan rẹ́rìn pé àbó ni mo ní iṣẹ́ ìlú náà gbogbo rẹ̀ torí iṣẹ́ mọ̀ pé gbogbo nǹkan tá à ń ṣe yìí náà tá à ń dá sí iṣẹ́ àwa ṣáà kúkú kọ́ lára kírẹ́dìtì sórí fóònù àwọn èèyàn tí wọ́n ń pè wá iṣẹ́ mọ̀ àwọn èèyàn wò pé èèyàn ẹlẹ́ra ara bíi tèmi ló ń la irú nǹkan báyìí kọjá jẹ́ kí n dá sí iṣẹ́ ìlú ni o ẹnikẹ́ni téèyàn bá ní ipá láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́nì kejì èèyàn ké wá ṣe gbogbo nǹkan náà ni ọ̀rọ̀ owó kó ṣe gbogbo nǹkan náà ni ká mọ̀ fún yàn nǹkan èèyàn yá èèyàn ní omi ọgbọ́ mu fẹ́ èèyàn àbí èèyàn yá gbọ́pọlọ kalẹ̀ pé bí mo ṣe ru ọ̀rọ̀ yìí sí rèé o ìrànlọ́wọ́ kan náà nìyẹn tí wọ́n ní ká akínyin lẹ́ẹ̀kan sí lórúkọ àwọn aláṣẹ àti olùdarí ìkànnì wa níbí akínyin wípé ẹ̀ka àsán

0: kaabo pada si ori eto yin eto wa edun okan ni osan yi pelu emi omo yin ololufe yin olaumi omo layokun aya won ni ile odebode fun gbogbo eyin to je pe igba kokoko re te mo gbo eto yi lori ikanni yi lori eto edun okan ma won iriri aye lara idojuko awon eyan lojo ko jokan ile to je nkan edun okan fun won to je pe ta ba soro na tan eyin te n gbo wa ma lanfani lati le pe wa ba wa da soro e ba wa da seto pe oro yi o ba ile se ro si o oro ta fe so leni oro mama kan ni koda won se salaye won so ruko won won so gbogbo e amo duro lori eto yi oruko omo won ohun ni Sola mama Sola la mo pe won Sola yi gan lo wa koya re si tabi omo ojo mejo ti mama fi ke si ta pe e wo oro to nsele si mi bayi bayi o kini kan ti mo le se si bawo ni mo se le se oro yi to je wi pe agbon abi amo ni mo ma fe ki gbogbo wa fi wo oro yi ka ba le mo nkan ta ma se si ama iso wipe awon ogbojumo baba ati mama awon ibi pe atowoda atowoda eyin awon lo sodo anti kan leni iyen yo tun mo awon ko yo tun mo awon lo sodo elomi ba won sa se nlo kiri ta won sikiri niyan ati gbogbo oro yi sa sele won ni odo anti awon kan la won wa anti e gan o fe dabi molebi bi molebi baba awon sa ni amo awon bi aburo enikan bi eyan kan o sa ti lo jina die amo awon sa dodo ti e to fi je pe odo e la won wa wa arabirin iwaje eyan kan to je wi pe eso na manta wa ni so ibi ti yo ti n ta eso rara o amo boya tori pe omo wa lodo re abi nkan o sa awon sa so pe won sa so fun wa wi pe amo sa mo n kiri eso osan la won de mo n taju ni gbogbo igba ti a n so iwo la won ti po mo 20 years ni gbogbo igba yin awon fe la won lo si 21 years ma won wa je nkan to je wi pe won o fi be lara ni gbogbo igba yen won ni tawon ba so fun awon eyan gan age tawon pe ni gbogbo igba yen pe won ni gba won gbo awon sa ma wa lo sinu awon ibi ti won tin kole orisirisi awon sa se mo awon to ma kiri oso ibi ti won ti ri customer ni awon ti won tin sise lataaro boya won ni o da o ka won ra osan o wa dibi kan tawon wa de won sise lori ile kan ta won sa debe lawon boys ti won sise e ti mo pa awon omo boys to nkose ni won sa pe pa awon ma ra osan igba ta o si bo osan fun won to mu won sa bere si ni mu osan mi won sa nju sira won lohun sa n pelu pa e ma fi oja mi se bayi e se bayi e se kede kan e gboja mi le nigba ta ri go isa apo ti won tun fi se yeye ton rerin pe don fi se yeye ton rerin ton se bi arakunrin kan se yo niyan pe kini won se gbogbo yin te won se balabala bayi e ti mo pe won lawon ti mo pe boya oga won ni abeni to mu won wa sise nigbati o sa wa di pe arakunrin yen wa jade si won pe omo olomo n taja re kile te se n se be yen nkan be yen inu awon sa dun arakunrin yen sa ra osan die o tu wa kan nipa pe gbogbo eti won mu yen kan fun awon lowo e won sa sanwo ohun na wa tu wa raja o tu wa fun won lowo le awon sa dupe lojo na ta won fi dele awon ofowo to fi le fun won jise fun aunty won yen o won sa lawon sa ko gbogbo owo fun gba ta won ti taja tan lati gba yen lawon ma wa n lo si site yen pe boya awon ma arakunrin yen na ojojumo to ba de ra awon bayi ni mo n ra osan yen lowo awon mo omo to je pe won fi be toju won lo titi be yen na nigbati arakunrin isa ti jaun ti o gbogbo e tin wora won o wa salaye fa won wi pe awon ti fe kuro nbe yen pe se ti fe ma pari lo bye ibomi la won tun ma wa aye o de ti aye ti daye wo se ti ti wa lopolopo amo awon se ni to je pe ngbe lode eyan ti o ri toju ni o wa ni set amo arakunrin yen sa so fa won ba won se de ibi ton ti fe tun lo ma sise yen ko tujina si ibi ti won tin sise tele won ni be báwọn atarakunrin ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe wọléwọ̀de nìyẹn àmọ́ arákùnrin ìwájẹ́ èèyàn kan tó jẹ́ pé ó ju àwọn lọ gan wọ́n ní bíi 15 years gan ó pọ̀ ju 15 years gan lọ́kọ àwọn fi ju àwọn lọ o nígbà ti ina tu wa wo daada ta won ti wa nsoro la won wa ri wipe arakunrin yo ti bi mo kan tele omo okunrin amo eni to bi mo fun won o ti salaisi lati gba yen lo si ti ife elomi nigba ti oro sa ti wa ri be to je pe won ti jo nse wole wode lo ro oyun ba de o arakunrin yo de sa ngba ti o je pe kini won lo o lohun feran awon nigba to da do wa di pe awon wo lo n ba gbe lo ba di kereke lo dodo anti awon yan ni e ko si kan to kan ohun se bo ti loyun e ko ma lo niyan nkan won ni kini ye du awon koda gan titi de ni awon si n so pe o je nkan kan to du awon tori awon ori se mo pe mo so pe won gbojumo iya ati baba awon awon o si fi be mole eni eyo kan to wa le so fa awon pe okay bayi ni ke se rin o te ba fe ri awon tori arakunrin yen o se tan lati ko lowo pupo o amo nkan die to le se o fe se o amo ko se eni kankan to le so pe ko juwe pe o de go lohun be ati ohun pe ah e de dakun ke to ba ti e je bi die mo le bi die eyin nikan e sa le joko ke dagba nkan na amo anti awon ohun yen sa ko jale won si lawon o fi be mo na ilu awon won ni bi oro pe boya wo fe dana won dana sese kini niyan ati awon yen o jo wa awon pe o da ma lo bo si loyun ma bo ko lo mi ti e fe ri emi ife se gba won lo de du awon tori pe wo otoro awon bo se ya bo se to ati bo se ye o sa lawon sa bere si ni bakunrin yi gbe o ko se pe boya owo pupo na wa lowo re be yeun na manage ni ngba ti awon si ti di pe o do oyun ti wa kini nkan to wa nse oro eso yi na ni won si lawon ti foju si awon ti mo die die bo se fa awon lowo die niyan ba awon na se tu bere si ni ta eso kekeke ni waju ile ibi to gba niyan o so wipe awon na awon wonu aye oko awon ti nkan bere si ni yi pada amo ngba ta awon ti awon ti wa lodo re ti oro oyun ti sele pe yi pada sa bere si ni ba sere koda gan ko awon ye oko awon gan ma so pe ah pe nkan ma ti yi pada kan kan be yen o ma sadura fa awon na si ma sadura fun tori awon ri wipe okunrin daada ni o si feran awon ni kan sa bere si ni yi pada farakun ise mo eni to je pe ise briki la ni nse o ti nile kekere kan to ni nbi kan amo ko si fi be sagbara to je pe won o ko ngba ti awon sa ajo wa ta awon ise won ti n jade daada o sa pe awon joko pe ile won yen pe ko ba ti e je yara kan ka awon ti e bo ka awon kuro le me rent nkan kan awon si so fun wi pe o da be nigba ta awon sa wa bimo ta awon bimo mama oko awon sa wa lati ilu nigba to de to sa ri pe gbogbo nkan ti yi pada ni mama sa bere si ni so orisirisi nkan nkan sele nle omo awon o boju weyin ohun si la ko bi ohun ni okunrin akoko tori okunrin meji ni mama okan awon bi ko wole ko se gba ko sa gbon nkan kan be yen o sa gbe gbogbo bukata orisirisi nigba to ri pe owo omo ti n gbe soke die die nigba to wa fun ko mo eni to fe igan na amole amona re nkan kan be yen o si je nkan to n du awon nigba ton sa wa pada silu ti won ti se gbogbo nkan tan lo wa lo boya won ti lo ke fun gbogbo awon ara ilu pe ah owo nkan ta ti wa lowo omo nkan die die won se bere si ni pe oko awon niyan span ile ya ojowo ogiri ile gbogbo nkan orisirisi nkan ni wahala yen sa po nkan to lagbara na lati ma se o sa fi ranse ti won n sa gbogbo nkan yen nigba yen mo le pe bi mo se so o nye wa nigba ti o sa wa di tawon ti bimo yi tomo ti pe tomo ti nlo odun kan o ti pe omo odun meji ile ti oko awon o ti nse werewere o ti nlo soke ise de nlo dede ba won se kan wahala kan ni e to fi je pe eni to je wipe o ti nse dede tele loko awon ba de sinu iwe o to je pe ko le se nkan kan mo ba ti e je pe boya o si nse nkan boya ato le domo rara o ko ti e gbe ko se nkan kan rara o sa lawon sa ko si wahala yen to je wipe awon lo si ile iwosan amo agbara awon o ka checkup loni checkup lola ogun to ma ra lo ba ti ese ibile bo o sa lori oro yi lawon wa fo odindi odun meta tawon fi n wo mo agbo toko awon fi n ma agbo to fi n se gba leyin odun meta olohun sa gbo adura awon gbogbo nkan sa pada bo sipo leyin ti gbogbo nkan se tan fi ma loyun tan fi ma je pe o fe loyun bayi ibeji ni o ni gbogbo igba ti awon si wa loyun awon ibeji yen ngba to mo tawon bi gan o ti nlo omo odun merin ile toko awon ko won ni o ti pari yara kan koda gan won ti nse pe kawon ti e se room and parlor kawon ma gbe be ti ni sisi ta o ma fi bi o awon ibeji yi ile ti duro ko se pe boya o se janran janran amo niwon ba o ti duro se mo eni to je brickila awon mama sa tu wa ta omo lebi kankan tu wa lati ilu onigba to ri pe gbogbo nkan ti se rin gidi ni wahala iwa bere ngba ti won wa pada lo si ilu e bo se nbere gba lo ngbere agbon ko si wa se bi pe boyo owo yen ti wa tara tara na o ye ko ti ye yin won kan gbiyanju ki gbogbo nkan amo awon mo lebi o fe gbo o nigba to ko awon wa sa akojale pe ah iro wahala te fun mi ti poju nkan kan be yen bi aisan yin se bere niyan lọpọ àwọn mama àfòní kú fọ̀ ládìde láì ṣe pé bóyá sí clan ni wọn wọn lè ṣàìsàn ọdún mẹ́fà oṣù mẹ́fà tó jẹ́ wípé ó máa dá wọn gúnlẹ̀ lọ́bá kan ya ara wa kan tún yá wọ́n tún lọ ṣiṣẹ́ díẹ̀ àmọ́ gbogbo àìsàn tó ń ṣe wọ́n yan àwọn èèyàn tó ti ń mọ̀ wọ́n tẹ́lẹ̀ wọn ò fi bẹ́ẹ̀ gbéṣẹ́ fún wọn nígbà tó jẹ́ pé ó lè máa ṣiṣẹ́ lọ́wọ́ kó jẹ́ pé àìsàn yìí kàn máa dé sí tí ó tún paṣẹ́ tì wọ́n ṣáà láwọn ṣáà kò sí ọ̀rọ̀ yìí o ọkọ àwọn sì fẹ́ràn kan ìbílẹ̀ púpọ̀ àmọ́ ńgbà tí wọ́n ṣáà lọ ti ìbílẹ̀ tán mu àgbo wọ́n tún lọ sí ilé ìwòsàn àmọ́ àwọn ilé ìwòsàn gan wọn ò rí nǹkan pàtó tó ń ṣọkọ wọn. abálọ àbábọ̀ ọdún márùn-ún lo ọkọ àwọn lò lórí pé à ń dùbú láìsàn à ń ṣàìsàn lẹ́ni ara ó yá lọ́la wọ́n ṣáà ní lẹ́yìn ọdún márùn-ún ọkọ àwọn ṣaláìsí. Láti ìgbà yẹn ni Ìyáṣọlá sọ pé àwọn ti mú ìbejì tí wọ́n bí gbogbo ọmọ wọn kẹ̀rẹ́ obìnrin ni wọ́n àkọ́bí wọn tó ń jẹ́ Ṣọlá àtàwọn àbúrò rẹ̀ méjèèjì ìbejì tí wọ́n bí làwọn ti dá ko pa o nígbà tọkọ àwọn sẹ́yà ṣẹ̀ṣẹ̀ kú làwọn lọ sílùú pé nǹkan ti ṣẹlẹ̀ nǹkan kan làwọn mọ̀lẹ́bí ní kí ló kan àwọn ń bẹ̀ nígbà tí gbogbo ẹ̀ ń dùn tó ń ṣe iṣẹ́ pé wá ti iṣẹ́ ṣe gbá kò sí kankan nù mọ̀lẹ́bí ọkọ àwọn tó sì jẹ́ pé bóyá wọ́n gbárùkù táwọn ẹ sì mọ ibi tí Ìyáṣọlá ti ń bọ̀ kò lẹ́bí kò lára. Ilé tọ́pọ̀ àwọn ti ẹ̀kọ́ káwọn ti ẹ̀rọ bóyá káwọn forí pamọ́ síbẹ̀ báwọn mọ̀lẹ́bí ṣe tún dé nìyẹn tí wọ́n gbẹ́sẹ̀ lélé. Àwọn bá ṣáàdí ẹni tó jẹ́ pé ó lọ ń gbalé kiri tó ń sùn kiri tó ṣe mọ owó kékeré tó wà lọ́wọ́ àwọn kò ṣe pé bóyá àwọn tọ́jú owó kan pamọ́ síbì kan wọ́n ṣáà ní wàhálà yẹn ṣáà pọ̀ láti ìgbà tí ọkọ àwọn ti kú títí di ìsìn. Ọmọ àkọ́bí àwọn Ṣọlá yẹn ó wá ó lọ sí secondary school ṣáàka secondary school tán àmọ́ ńgbà tó ka secondary school tán táwọn àbúrò sì wà ń bẹ̀ kò fi bẹ́ẹ̀ sábára táwọn máa sọ pé kó lọ sí ilé ìwé ẹ̀kọ́ gíga làwọn sáà bí pé kí ló fẹ́ ṣe ó lóun fẹ́ràn kéèyàn máa ránṣọ ó ní ilé arábìnrin kan ládùúgbò àwọn tí mọ̀ ń ránṣọ àwọn sáà fi síbẹ̀ àwọn ò tí ì rówó nǹkan tó ní kókó wá gan àwọn ò tí àwọn sáà bẹ pé kó sáà sì mọ́ ọ lọ ná. Ọmọ yẹn wájú ọmọ kan tó tún láàánú ó tún mú àwọn nǹkan iṣẹ́ pẹ́pẹ́pẹ́ báwọn èèyàn fọṣọ báwọn èèyàn nu lé nǹkan kan torí àwọn náà ṣàlàyé wípé láti ìgbà tí ọkọ àwọn ti kú yẹn ó ẹni tó jẹ́ wípé wọn ò lára wọ́n ní lẹ́yìn bí ọdún mẹ́ta lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ní du àwọn àwọn ò sì sanra o àmọ́ nígbà táwọn délé ìwòsàn wọ́n ní arthritis ló ń ṣe àwọn ẹsẹ̀ wọ́n ní wàhálà ẹsẹ̀ yìí ṣàánẹ yóò mọ ru àwọn ni àwọn ò lè ṣe wàhálà púpọ̀. Àmọ́ èso pípẹ́ ẹ̀pẹ́ táwọn tà náà àwọn sì ń ta ọmọ yìí ló máa lọ forí ru èso wá ló máa ṣáà ṣe gbogbo nǹkan wọ́n ṣáà ní ó ṣáà bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn iṣẹ́ yẹn tá pẹ̀lú ìtàwọn náà ń ṣe làwọn ṣáà fi ń gbéra. Ó wá níbì kan tí ọmọ wọn ti máa ń fọṣọ wọn ló máa ń báwọn èèyàn fọṣọ nú ọgbà yìí ó wá lárákùnrin kan tó jẹ́ wípé ó ń gbé nú ilé yẹn náà tó bá wá ṣáà ti lọ gbogbo ìgbà yẹn bóyá tó bá fún wọn ló àmọ́ nígbà kan tó wá jẹ́ pé ọjà àwọn ti lọ́lẹ̀ ló bá ṣáàdé níjọ́ náà ló bá kówó fáwọn pé káwọn fi kún ọjà àwọn ò kọ́kọ́ rò ó àmọ́ gbà táwọn wá jókòó gẹ́gẹ́ bí amọ àwọn wà rò pé kí ni ọmọ òṣàgbàfọ̀ ń kaṣọ wálé iṣẹ́ wo ló ń ṣe àwọn bí ó kọ́kọ́ ní ọ̀gá àwọn ni táwọn ránṣọ ọdún ó ní gbọ́ fọ́hún lówó àwọn ó lọ sọ́dọ̀ ọ̀gá rẹ̀ àwọn bí ọ̀gá rẹ̀ ṣe fún wọn lówó lóòótọ́ ọ̀gá náà ò fún wọn lówó àmọ́ gbà tó sọ iye tó fún wọn inú àwọn ò sì tí ì dùn àwọn sì tún tẹnu kí ló bí ó lo ti rówó ló bá jẹ́wọ́ pé ó lárákùnrin kan tóun bá fọṣọ tó máa ń fóun lówó lé làwọn bá tẹ̀lé lọ síbẹ̀ pé ẹ wo ọmọ yìí dáadáa kì í ṣe pé bóyá kò lókun ń di o ọmọ mi ní nǹkan kan wọ́n ṣáà láwọn ṣáà tẹ̀lé lọ síbẹ̀ àwọn sì rárákùnrin náà. Láti ìgbà yẹn lárákùnrin yẹn máa ń wá wò lé nígbà míì gan máa ń yọjú sáwọn ó sì máa ń fún ní nǹkan tó fi máa ń jíṣẹ́ ńlé. Àwọn sì pe ọmọ àwọn pé wá mọ nǹkan tó ń ṣe o àwọn ò fẹ́ ranu àwọn ò fẹ́ nǹkan kan burúkú nìkan arákùnrin yẹn máa wá sílé àwọn yóò fáwọn lówó ń gbà mí àwọn sì máa gbà torí àwọn wò pé èèyàn kan náà ló sì lè ọlọ́run ó ṣàràn séèyàn. Ibi táwọn ń gbé gan-an ní kò tẹ́hùn lọ́rùn arákùnrin sì wù wọ́n bó ṣe lọ gba ilé fún wọn ládùúgbò wọn sì náà ni o yàrá kan làwọn ń gbé tẹ́lẹ̀ àwọn márààrún ń gbé nù yàrá kan àmọ́ ńgbà tí ó tún wá dé ó ní rúmà ń palọ̀ ó ṣàgbà fún wọn àwọn ṣáà ṣe gbogbo ẹ̀ mọ́ra ẹ̀. ọmọ wa won si nkan se tailor to nko lo arakunrin yen wa wa ba won le lojo kan pe se ko un ko lo si le iwe eko giga awon la won so fun o ni ohun sa fe ko se itanna o ni nkan to so fun ohun na niyan o tun mu kuro ni bi to tin ko se o tun lo si awon aladani nla ibe lo tun sanwo si fun to fi ma ko se awon sa o pe kini nkan to wa laarin yin awon mo bi omo won ani arara ore kan la won arakunrin yi sa nse gbogbo iran lowo yi fa won la won wo pe eh se pe ni bara re n bo le bo nigba to mo awon se tun se tan ilewe ibi to tin ko se ibi to tin ranso o tun gba form fun bi o se wo school toro lohun ma lo ma se part time ni toro ohun fe koju mo ise fashion to hun ko o tun se gbogbo eto yen fun o nigba to di pe boya omo fe gba shop lawon ba pe arakunrin yen pe wa omo yi omo mi ni je nseto lori re iwo ba die tawon na ni awon sa gba shop fun machine kekere kan deyan kan aloku kan awon sa ra sibe amo nigba tawon sa ti se gbogbo yen arakunrin yen na iwo ba to ni o tun se amo nkan ti arabirin yi wa wo pe se ko ni lo sele o ti wa sele bayi o lomo awon wa ba won le pe ohun mo ti loyun lo wa loyun fun lo ba ni to arakunrin ta ma n wale wa yi na ni lawon wa ni ki lo wa so ngba to so fun pohun loyun ni akoso nkan kan ko da gan inu edun won ni opo awon kokko bale na pe ah to awon wa bi awon se ma se na ni amo ni igba ti oro oyun ti sele wo lojo ojo kan awon sa wa nile bi arabiri kan se yoju niyan to wa ni ah se nkan tomo ife foju mi ri leleyi awon ti e meni na awa e ka san o ta ni ta le bere nkan kan ko ti e da won lohun arabirin yen sa lo nigba to yala won wa mo npe mama arakunrin to fo omo awon to fo omo awon sola loyun niyan ni bayi ki ma wule fa oro gun nkan tarabirin ti mo fi so npe agbon abiamo ni ka fi wo oro yi o nkan to wa wa nle bayi ni wipe arakunrin ya ti sola se mo pe won ti kuku ti won ti funra won loyun nigba ti mama yi wa sile to wa soro pe e se nkan to mo awon fe foju awon rire awon tu wa wo pe awon ba pe omo awon pe so ti dele won ri bawo ni nkan kan be yen lomo ba sa abu sekun lo salaye pe ojo to hun lo pe ohun o le puro won o fi tawo ti e gba tohun rara won o welcome ohun to hun jibi to hun joko si se mo keyan ti e wa kiyan won si e yoju so wo ke to wa na lo wa won o yoju so hun o ti e fe mo nkan kan nigba ta won sa gboro na la won wo kini ka won se awon ba sa pe omo okunrin yen pe bawo la se ma se oro yi o se awon fun rara awon le lo ori awon obi re lo to wo kin se be an awon to fe wa fe yawo lo ye ko wa amo boro se ri awon ba sa lo sile won lojo na abuku la won kan bo nbe o pe rara o omo awon ti leni to fe fe omo ti ta won iyen so lakosa yanju ran ni oyun to ni kini kan awon oro wahala yi sa po nkan to wa sa wa nle bayi ni wipe ati sola ati arakunrin won pa won feran ara won ama awon obi arakunrin yo feran omo ta won okunrin yen si omo okunrin to fo sola loyun si ti so wipe afori afonu sola lohun ma fe awon obi re si ti ni lai lai ko le sese awon o le fowo si awon meje okunrin arakunrin yen se ti so pe tawon obi ohun o ba fowo si e ko mu owo won dani owo o fe ko won wa nbe tele owo o mu yawo ohun awon o lo fe ra awon nkan kan be yen amo nkan tara mama yi fi wa soro si ta bayi ni wipe se awon ma wa laju o awon le tori awon ti pe omo tawon na wipe awon obi arakunrin yo fowo si nkan te fe se yi awon fun rara awon gan awon orobo ya won le fowo si o tori pe o nde waju o nde jo o nde yin o da omo awon na tutu soke o foju gba wipe eni tohun ma fe niyan awon ti so awon ma kuro nlu ni awon lo fe ra awon sibi kan amo ibi nkan ti agbalagba n wo awon wo pe soro yo ni pada leyin yi omo awon o fe gbo nkan kan o arakunrin yen na awon ti pe awon mejeji joko wipe e se gbo won ni rara o awon mejeji ni beyan eyin obi te ba fowo si awon o lo joko si bi kan won o wa lu mi tawon ma lo tawon si mo fe ra awon obi mo fun ra awon koda gan awon o lo se igbeyawo boya awon o lo registry ni won rent awon iya ati baba won ni bo se so fawon niyan o amo nkan tawon omo ife ra wole ko tawon lorun awon wa mona tawon ma gbe oro yi gba kini kawon se si oro yi tori wipe awon wo pe ojo waju yi he abi ko ma awon kukure won kuku so wo ori awon awon o si fe kiru nkan be yen na sele lori omo tawon awon wa mona tawon ma gbegba oyun re lo si ti wo oro yi ke se ko ti en se oro fife mo bayi oyun ti wo oro na bawo la won se fe wa petu sawon omo mejeji yi nu se ka won je kan fe ra won lo to bo se fe se ni abi ka won ni rara e je ka mu pe yi e ka san
1: Hello.
0: E ka san sa o.
1: Hello.
0: E ka san ki loruko yin ati bi te tin pe wa.
1: Ere yo.
0: E se sa dupe.
1: Se se ri oro to wa nle yi.
0: Hmm.
1: O ti gbogbon.
0: Hmm.
1: Ki ti iya Shola ton ba ni jo ton lo.
0: Hmm.
1: Lati
0: Mm.
1: Ma mo mu o terin e. Ko ti je ki eh oko. Ni bo bo yin wa so do won. Won ati ma cancel okunrin yen.
0: Won
1: so won ati pe ba yen. Won ati ma bi. Ba je ti mo ba won ni le mo so wa.
0: Mm.
1: E mo first train lo ma da bi alawi ma lutu ma ma ti lo verify. Ni mo tun le le yan. Ba ti ma lo verify ki lo sele ni le awon opo ko yen. Ya ti to yen mora o ni atoro ti ri bi se ri na o ti gbeso toro ni ti wo mo to le se na ni pe oluso ata won na ni ko lo ba pe ko lo ba won ri eh baba ati ya
0: oko
1: eyi okunrin so that wa le wa ni to be no bi ko ni le si wa la lojo waju ifa to kan ta ke si gogo si won se mo pe won agboranjun
0: ben
1: and oro enu yi o le
0: ati pe ki awon obi eyan ti e ma ni inu didu se eyan gan ke se nkan to da lori igbese nla to fe gbe
1: bẹẹni oyun ti wo o se to le fight to the back point and go the middle shot on the sojade I do je de ti o ba je to de not ti o ba gba iyan o se problem ki a so la gba fun olorun mo mo pe to yen o ni feel ipo ma fera won ko bu yo wo ko nbe ko ba toju oyun ki ta toju oyun mo gbo pe yen na ma finance to le bi mo to ko gbo mo to ye ko to bi mo to ya nu wa se ro to ya en to ba to bi mo to na ni ka ba mo ya wo mi ti o ma so fun ki wa ti pa to wa le jade han o bi okunrin wa le jade so ro
0: amo sola ba igan na ohun na ti sori kunkun nkan to so mama lowo niyan tori omo awon gan o fe gbon pe o da mo fe awon ati iyawo atoko bayi wo fe gbon kankan bayi
1: mo mo e pa o si yari mo mo e pa o si yari se ri to tun wa le jun temi awon o bi oko wa to le ja de si oro yen ko se wi to ku je fo mo won ko ko ma wo su ko di pe bi ta ba dari es na dari es wọ́n ọ̀dẹ̀ máa pé gbogbo ọjọ́ iwájú ni torí kò ní wúlò fún wọn kò ní wúlò fún nílé kò ní wúlò fàlejò
0: yẹn
1: tí nǹkan bẹ́ẹ̀ bá ti wọbẹ̀ so ìyá ṣọlá nǹkan ti gbajúmọ́ ṣọlá báyìí kó dẹ̀ máa gbàdúrà kó lọ́ máa gbàdúrà gidi kó má ṣòfò ẹ̀mí
0: tọ́mọ
1: yẹn bá ṣe bẹ́ẹ̀ tó bá ní àfi dandan gbọ̀n tó bá takú kalẹ̀ kó má lọ jásí nǹkan mí Ọlọ́run a ṣáà tọ́ ẹ̀mú gbàdúrà pé ẹ̀mí mọ Ọlọ́run
0: àtọ̀hún
1: àfọwọ́kọ̀kọ̀ gbogbo wọn. Ẹ máa tẹ̀síwájú ọpọlọ tí yín náà ní.
0: Àmì àmì àmì bàbá mi.
1: Ọpọlọ yẹn nìyí.
0: Àmì o àmì sà Adúpẹ́.
1: Kó wọn.
2: Àdúrà bá wọn tó ń sọ̀rọ̀ wa.
0: Nọ́mbà tí ẹ lè pè wá sí rèé bá wa dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí 0916-893-1000. Ẹ jẹ́ ká mú pè yìí. Ẹ ká san.
3: Ẹ̀rọ ẹ̀kásán.
0: Ẹ̀kásán o. Ṣé Mr. Agbọ́láhàn nìyẹn?
3: Ẹ̀ka
0: àbọ̀sà.
3: Ọ̀pọ̀
0: ẹ̀ bá wa ká sọ̀rọ̀ wa yìí o.
3: Ọ̀rọ̀ ẹ̀ta kókó gidi gan. Tó bá rí kò sí lòun fún un àhọ́ndá fún un.
0: Ọ̀rọ̀ oyún ti wọ̀.
3: Ìyẹn ló sọ pé kíkà lókè kò lọ́wọ́. Bẹ́ẹ̀ni kí ni orísun tí àwọn òbí ọkùnrin tó fáwọn fẹ́ fẹ́.
0: Wọ́n láwọn òwe kọ́mọ àwọn fákùṣẹ́. Pe ẹni táwọn fẹ kọ mọ àwọn fẹ àwọn ti léyàn kan táwọn ti fojú sùn.
3: Nǹkan ṣe wọ́n. Ṣé rí ọ̀tẹ jẹ́ ẹ̀yẹn ní dáadáa àti ìwọ̀n ẹ̀mí ṣọ́ọ́rẹ́ẹ̀dì tó sọ láti fún jẹ́ nìyẹn. Somebody go already to talk.
0: Ẹ ṣe àdúpẹ́ sà.

0916-893-1000. Ni number tele pe wa si ba wa daseto ni osan yi 0916-893-1000. Tabi ke pe 0911-3-Merin-893. Le kan si 0916-893-1000. 0916-893-1000. Tabi ke pe 0913-Lọ́nà-Mẹ́rin-893. Abẹ́ wari wa bayi, awọn ẹbi arakunrin to fun Sola loyun yi, won ni awọn ti ni afoju, koda gan won ni omo yen gan, o mo ni ti won ni ko fe. Àmọ́ ó kàn sórí kukun ni pé kò fẹ́ràn ọmọ náà àmọ́ àwọn ti lẹ́yìn kan táwọn fẹ́ kọ́ mọ àwọn fẹ́ pé kò lè fẹ́ Sọlá o torí àwọn ò lè bá wọn tan. Òun ló fi jẹ́ pé ńgbà tí màmá ọkọ tọ́ lọ wọlé àwọn Sọlá tán ní àṣébi tọ́mọ ìfẹ́ kí n torí bọ̀ rèé. Nǹkan tó wà ń bẹ̀ gangan ni pé kìí ṣe pé bóyá wọn ò fẹ́ràn Sọlá àbí pé kíní ibi tó ti jáde wá ni wọ́n láwọn ò fẹ́ pé ọmọ olówó kan làwọn fẹ́ kọ́ mọ àwọn fẹ́. Mr. Bọ́láhàn ní tó bá jẹ́ torí ìyẹn ni pé kán fáwọn ọmọ méjèèjì ilẹ̀ kan jẹ́ kán fẹ́ ra wọn pé kò sí kankan tó wà ń bẹ̀. Àmọ́ bàbá wa tún wá sọ wípé bọ́rọ̀ ṣe ń lọ pé ọ̀rọ̀ náà gbọgbọ́n pé kìí sọ̀rọ̀ ọjọ́ kò ń ṣe ọ̀rọ̀ sìn ọ̀rọ̀ ọjọ́ iwájú ni wípé ó lè ó ra déwájú ó dẹjọ́ dẹ́yìn ò dasọ̀. Báwo la tiẹ̀ ṣe máa mọ̀ pé báyìí arákùnrin yìí ò ní yíwà padà bí ṣe nǹkan kan ò ní ṣẹlẹ̀ tó máa wá jẹ́ pé tó máa fún àwọn òbí ọkọ lọ́rọ̀ sọ. Ṣẹ́yìn lérò pé kí màmá Sọlá fa àwọn méjèèjì torí àwọn méjèèjì ti kọ̀ jálẹ̀ báyìí páwọn máa fẹ́ ra àwọn báwọn òbí àwọn fẹ́ bọ́kọ̀. Ẹja mú pé ìpè náà ti re ẹ gbìyànjú àti pè wá padà 0915-0916-893-1000 tàbí kẹ́ pé 0911-3-Merin-893. 0911-3-Merin-893.

0: wọn ti sọ wípé báwọn òbí àwọn ò bá fọwọ́ sí àwọn ò fẹ́ rìn káwọn kan má fọwọ́ sí àwọn ò wà lọ sílùú ibòmíì àwọn ò lọ bẹ̀rẹ̀ ilé ayé àwọn ń bẹ̀ àwọn ò sì lọ rẹ́jísítì kò gbọ́ dandan pé bóyá káwọn ṣe wẹ́dìnì aláriwo àwọn ò sì wá àwọn òbí rẹ́ǹtì ìwọ ìyá ìyá Ṣọlá tán fúnra àwọn bá láwọn ò lágbára Ṣọlá náà ti sọ wípé òun ò lọ pẹ̀lú arákùnrin àwọn ò sì lọ fẹ́ ra àwọn níbòmíì àmọ́ àwọn wá wò ó pé báwo làwọn ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ náà pé tẹ bá tẹ́tí dáadáa tẹ́ ń gbọ́ bí mo ṣe ń sọ ọ̀rọ̀ yìí ìyá Ṣọlá náà wọn ò sanwó orí wọn o àwọn ò sì fẹ́ rú nǹkan bẹ́ẹ̀ yẹn kó tún ṣẹlẹ̀ lórí àkọ́bí àwọn. Kò sì sí nǹkan táwọn ò tí ì sọ pé fi arákùnrin yìí lé àwọn mọ̀lẹ́bí rẹ̀ ọkọ̀ burúkú ṣe é fẹ́ àná burúkú ni ò ṣe é ní o wọ́n ní kò sí nǹkan kan nígbà táwọn méjèèjì ti jọ mọ̀ pé àwọn fẹ́ ran ara àwọn pé kò sí nǹkan kan tá àwọn ò fẹ́ ra àwọn ni kò sí nǹkan táwọn ò tí ì sọ lọ́ fi wá ń bèrè pé ẹ̀yin abiyamọ ẹ̀ bá wọn gbọ́rọ̀ yìí ọ̀nà wo làwọn tún lè gbọ́rọ̀ yìí gbà. Ní ká ẹ pè wá sí bá wa dá sọ́rọ̀ yìí ẹ̀jẹ̀ àmúpè yìí ẹ káàsán.
1: Bọ́láhùn ni Joseph.
0: Mr. Bọ́láhùn.
1: Iṣẹ́ rẹ̀ pé màmá nǹkan tí mo máa sọ ni pé àwọn bẹ́ẹ̀ nǹkan tó máa ṣe ìtàwọn kó máa ṣe ìtàn máa wọ̀. So nígbà tó bá tún wá fi sílẹ̀ ní kí á di mọ́mà bí kò ní ṣe mọ́. Àti ọkọ̀ mi ti wọ́n kọ́. Sọ́rí excuse àwọn ọkọ̀ family ọkọ̀ kò wà lọ́jíkò yàtọ̀ kò wà lọ́jíkò yàtọ̀ ìyẹn ṣe ilé ayé amúwálé ayé.
0: Kọ́ máa rò yẹn kọjá káwọn ọmọlọ́mọ fẹ́ ra wọn.
1: Ìjákè kọ́ jẹ́ kọ́kọ́ ẹ̀ kẹ́rì nǹkan tí kò ṣẹ̀ ní kíkọ́ ta àmújù jù nígbà tí wọ́n rìn láti rin jọ́ni.
0: Ìrìn àbẹ́ẹ̀ni torí ìrìn àjò yẹn le o.
1: Ìjákè ìgbà ìwé yàtọ̀ sí ẹ̀mọ̀ ìfẹ́ni kúṣìn ọ̀lẹ̀ ìbí tuntun fún mi ẹni tí màá fẹ́ ni tó máa ti léka ìpè máma yíwọ́.
0: Mr. Bola ọ̀ tún pè wá padà pé ẹ wò ó yìí tí wọ́n ń sọ yẹn àmọ́ nǹkan tó wá ṣe kókó tí mo rí mú ń bẹ̀ tọ́ sọ fún wa ni wípé ó nílò kí wọn tí bàbá bá tiẹ̀ máa gba àwọn méjèèjì láyè kán pe àwọn méjèèjì jókòó ìrìn àjò tẹ́ ẹ fẹ́ tẹsẹ̀ bọ̀ yìí kò ń ṣe nǹkan tó já wípé ó dàbí iná máa wọ̀ tó jẹ́ pé ẹ ríra yín ẹ fẹ́ ra yín àwọn mọ̀lẹ́bí yín fọwọ́ sí pé ìrìn àjò yẹn lọ bákan kán tẹ̀wọ̀n nú dáadáa ṣé wọ́n ṣe tán torí bí Mr. Bola àwọn ṣe sọ gbogbo wa náà la mọ̀ o ìfẹ́ máa ń rubòyàn lójú tó jẹ́ pé tó bá ṣẹ̀ṣẹ̀ ń ṣe ló máa wọ̀ wá lórí o bí gbogbo bá di pé bóyá wọ́n gbéra wọn sílé tán ṣé gbogbo nǹkan ò ní wá yí padà ṣé nǹkan tí wọ́n sọ tẹ́lẹ̀ ṣé ọ̀rọ̀ ò ní lọ di bá mi kójúmọ́ tó mọ́ kó má wàá di pé màmá yìí ò wá tún wá jẹ̀bi o.
2: Tó bá ń dára fún ẹ, wọ́n á máa gbèrò ìta, kí ló lè fa lálá
0: fún. Àwọn tí wọ́n sọ wípé ọ̀rọ̀ náà gbọ̀ngbọ́n ò gbọ̀ngbọ́n lóòótọ́. Àmọ́ tá a bá tún wá wò ní ìdàkejì náà bí Mr. Bola àwọn ṣe ti yànnà náà ráà mọ̀ pé kò kúkú sí nǹkan tó lé ń bẹ̀ tó bá jẹ́ pé ìdí tí wọ́n fi ní kán má fẹ́ ra wọn ni wípé àwọn ò fẹ́ bá àwọn tí wọ́n kú ṣe ṣe pé kí wọ́n máa gán sọ̀hún.
2: Kí ló lè fa lálá kókó fẹ́fẹ́?
0: Àmọ́ tá a bá wá sọ wípé àwọn mọ̀lẹ́bí arákùnrin máa wá jòkó tẹ̀tẹ̀rẹ̀ tí wọ́n fọwọ́ lẹ́rán tí wọ́n bá wá lọ fọwọ́ lẹ́rán ńkọ́.

0: Ekasan o.
1: Eku to.
0: Yes sir. Ki loruko yin ati bi te tin pe wa?
1: Gbenga. Ni o so sarun.
0: E kaabo, Mr. Gbenga. E a ba wa da soro wa yi. Ki le lero si.
1: Nkan to simple ni. Igbon kini kan ni eje ka tele o. Olo bili. Ya oko family oko abi family yawo ogbudo jo fowo si o dawo mo yen le se ni pe ki won ma gbadura ko lorun wonu
0: bi oko
1: eni to ni ko lorun wonu ko si so lorun le se ti ni won ba ro wa pada fena gbogbo won
0: E se gan ni Mr. Gbenga dupe. Mr. Gbenga ti so fun wa wi pe adura na ni o ko te pa madura. Lodo temi ero temi o emi o ba ni wi pe gbogbo oro anfera afera yi boya ki won ti e ni suru na kan mo birin yi bi mo re na. Boya wa mo boya along the way bi gbogbo nkan se nlo awon molebi oko boya nkan le si se si won lokan ki gbogbo e ti wale lokan won ko ma lero pe boya ko ga lokan won bi ti tele boya ti won ba ro mo lodo temi nkan temi lero niyan pe ko ma ti se no ni yajo yajo bayi ko ni suru boya karabirin yin yen esola boya ko bi mo re na ka wa ba fi wa mo ona ti gbogbo oro na yo tu wa gba ri wipe kike sita ti iyasola ke sita yi ke se pe tori oro na ta ba ro o simple ta ba tu wa ro na o tu jile o olorun oba mo ti beyin o mo dupe lowo gbogbo eyin te ba mi gbe to losan yi te ba mi da si 0916893100 0916893100 e ti le pe 0913 Ekasan.
2: Hello.
0: Ekasan, o ki loruko yin ati bi te tin pe wa? Okay, Mr. Bola.
2: Our people, our family of you say go say you on abi musu. Ko to pass wa baba won lo. Tori o se wa je ko ma so won ni fe yon tori ko ku sha bi nko ben. Ko to family abent. E gbe pe lusi mi won ko wa afa.
0: Ko to afa.
2: Abi pastor ma gbo se ni ko wa lo ko salaye fun won.
0: E se adupe sa. Ye ti re. So, Mr. Bola won tun pe wa pada oro yen o ka won lara pe mo le yan se ma wa ni age ta wa yi ko ma wo pe boya awon kan won kuse awon kan won lo lowo ko ma wa je yan ni o ma wa di nkan to je wi pe won ni fe ki awon mo fe ra won si se ni sa ta ti e wa yi ni time ta wa yi se ru nkan be yen si wa igba temi na gbo se mi na kaye fi o omo ta de nso yi ko se pe boya ko ni se lowo o ti se tan o ti ni se koda gan ti lo si le iwe emi o wa ro boye o ye ko le to ye lo to e ka san
1: enja o gbe ni olukayo de aje olukayo de na lati apata je
0: e ka bo sa
1: se ri o ni mo se le kan ti ko je ki ni ki ye ko ti ma sama ki ni ti o ti ko ti bi ni le ko ko ko ta dura bi ma so ka yo ka sa ko de fi fi se ti te se fi come to us Ọmọ lórí pé ọmọ tí ó ń ṣe nílá ní tó dúró lọ́wọ́ rẹ̀ tó ń fèsì ṣe é ní. Sọ àwọn ọmọ padà wá bí wọ́n máa wá bá.
0: Ẹ ṣe sà.
1: Ẹ ṣe tó.
0: Ẹ kásán.
3: Ẹlẹ́
0: ẹ kásán máa ọ̀ kí lorúkọ yín àti ibi tẹ́ tí ń pè wá. Ipe yẹn ti re. Tọ́ ẹ lè pè wá padà o 0916-893-1000. 0916-893-1000. Ẹ wo adúgbò lọ́wọ́ gbọ́ ẹ̀yin tẹ bá wa gbé tò tẹ bá wa dá sí ní ọ̀sán yìí ẹ ọjọ́ ọjọ́ yẹn ti ń ó ti fẹ́ mọ́ rebi àná adúpẹ́ fún yín bẹ́ẹ̀ ṣe pè wá tẹ̀ ṣe bá wa dá sọ́rọ̀ náà.
4: Ẹjẹ́ ńlá yẹn ṣe tèmi. Kí ló lè pa àlàlà?
0: Kí ló lè? Kí ló lè? Kí ló lè? Kí ló lè? Kí ló lè? Ọgbẹ́ pàtàkì. pàtàkì lọ́dọ̀ Ọlọ́run ọba tó ti lè ṣọ́ wa tó dá wa títí tí ti àkókò yìí tá a fi gbé ètò wa sórí afẹ́fẹ́ tá a tún lè sọ pé a tún lè péjọpọ̀ a tún fẹ́ sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ lónìí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa náà tẹ̀ tún lè máa gbọ́ wa. Ẹ má gbàgbé wípé ní dédé aago kan ọ̀sán ní gbogbo ọjọ́ rú ní ọjọ́ Wednesday lẹ máa pàdé èmi ọmọ yín olólùfẹ́ yín Ọláwùmí Ọmọláyọ kan àwọn ní ilé Ọdẹ́bọ̀dé lórí ètò ẹ̀dùn ọkàn lórí ìkànnì kànga gbọ́mágbẹ́ Wells Radio 89.3 FM. Ẹ wá yẹ ká agbára wa níyànjú díẹ̀ o lásìkò tá a wà yí ẹ dákun ẹ jọ̀wọ́ gbogbo bí tá a bá ń lọ ẹ jẹ́ ká a mọ̀ jẹ́ káwọn aráalé mọ̀ ọmọ bí tá a ń lọ ìlú ti le báyìí ká a tún mọ́ ṣọ́ra wa lọ́tún lósì ẹ ká a mọ́ fi gbogbo ara dúró kí gbogbo wa máa ṣọ́ra wa báyìí Ọlọ́run ọba máa ṣàánú fún wa. Ẹ wo gbé yẹn ara ilé títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún sọ pé a wà sí orí afẹ́fẹ́ tá a mọ tún pàdé o ire àti ayọ̀ láàfin pàdé o títí di ọ̀sẹ̀ tó ń bọ̀.

mú kínyìn ẹ̀kálẹ́ ẹ̀sìnkú iṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn lẹwa fún ti àṣálẹ̀ tòní lóńdẹ́sẹ́tì ìgbọ̀nyìn láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mágbẹ́ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà Láàbíà Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbọ́ àwọn kókó lè tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ṣíṣọ lójú ojú òpó tuntun fún ìmúgbòrò títẹ̀lé òfin owó orí. Àjọ INEC yọ̀ǹda òǹtẹ àbáwọlé sí ojú òpó ìforúkọsílẹ̀ àwọn olùdíje. Iléeṣẹ́ ọlọ́pàá tako ìròyìn wípé ẹgbẹ́ àwọn agbésùnmọ̀mí ya wọ Ògbómọ̀ṣọ́ àti Old Oyo National Park. Àwọn agbébọn ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ nípínlẹ̀ Kogi. Wọ́n ṣekú pa igbákejì ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ àti ọmọ ọdún mẹ́fà. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe ìfilọ́lẹ̀ ojú òpó tó pè ní Rev 360, eléyìí tó jẹ́ ojú òpó ẹ̀rọ láti mú ìgbélárugẹ dé bá títẹ̀lé òfin owó orí àti láti ṣètò ìrólágbára fún pípawó wọlé gẹ́gẹ́ bí ara àwọn àtúntò lẹ́ẹ̀tọ́ ń lọ lọ́wọ́ láti sọ ètò owó orí orílẹ̀-èdè Nàìjíríà di ti ìgbàlódé. Ojú òpó náà ni wọ́n ṣe àfihàn rẹ̀ lónìí ní olú iléeṣẹ́ àjọ tó ń pawó wọlé lábẹ́lé nílùú Àbújá. Ètò eléyìí tí àwọn lẹ́ẹ̀kan lẹ́nu ìṣèjọba wà ń bẹ̀ tó fi dórí àwọn míì tọ́rọ̀ kàn nínú ọ̀rọ̀ owó orí àti àwọn olùsan owó orí. Nígbà tó ń ṣojú fún mínísítà fẹ́tọ̀ ìṣúná àti alámòjútó ọrọ̀ ajé, ìyẹn alàgbà Taiwo Oyedele, akọ̀wé àgbà lórí àwọn iṣẹ́ àkànṣe fún iléeṣẹ́ náà, Muhammad Danjuma, ṣàlàyé ipa pàtàkì ojú òpó tuntun ọ̀hún. Bákan náà, nígbà tó ń sọ̀rọ̀, mínísítà fún iléeṣẹ́, káràkátà àti ìdókòwò, dókítà Jùmọ̀kẹ́ Odùwọlé, ó ṣe àpèjúwe ojú òpó tuntun ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tí ó ṣe ìrànwọ́ fún akitiyan ìjọba láti mú ìgbélárugẹ dé bá ìrọ̀rùn ìsan owó orí, ìṣókòwò àti eléyìí tó dá lórí kíkọ́ ọrọ̀ ajé onítírílíọ̀nù kan dọ́là. Iṣẹ́ àkọ́kọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó kó kúrò láti ilẹ̀ South Africa ní ìrètí wà wípé wọn yóò gúnlẹ̀ sí orílẹ̀-èdè yìí lọ́la láàrin gbọmọgbọmọ ìṣẹ̀lẹ̀ ìkọlù sí àwọn àrè. Gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú ìròyìn kan tó jáde lónìí láti ọwọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ìjọba tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè, ìyẹn Kimiebi Ebemfa, àwọn ènìyàn náà òní yóò kúrò nílẹ̀ South Africa ní àṣálẹ́ òní. Ó sàmì ìdánilójú àwọn akitiyan ìjọba àpapọ̀ fún ìtẹ́wọ́gbà àti ṣíṣe àtìlẹ́yìn fún àwọn tọ́rọ̀ kàn. Tẹ́ ẹ bá gbàgbé, ìbẹ̀rùbojo rú jáde nílẹ̀ South Africa nígbà tí ẹgbẹ́ kan létí àwọn ọmọ onílùú léwájú tó ń gbé ìgbésẹ̀ tako wíwọlé sí orílẹ̀-èdè ọ̀hún lọ́nà àìtọ́ lóṣù tó kọjá, tó sì pàṣẹ wípé gbogbo àwọn àrè létí ò bá níwèé kan fi orílẹ̀-èdè náà sílẹ̀ ní 30 oṣù kẹfà. Àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí INEC ti kéde wípé òun yóò yọ̀ǹda àwọn òǹtẹ̀ àtẹ̀wọlé fún àwọn ẹgbẹ́ òṣèlú ní 26 oṣù kẹfà ọdún 2026 láti fún wọn ní orí ọ̀fẹ́ láti bẹ̀rẹ̀ sí ní fi orúkọ àwọn olùdíje nínú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 ṣọwọ́ nípasẹ̀ ojú òpó ìforúkọsílẹ̀ àwọn olùdíje. Alága àjọ INEC Ọ̀jọ̀gbọ́n Joash Amúpìtàn ló sọ eléyìí di mímọ̀ lásìkò ìpàdé ìjíròrò àjọ ọ̀hún pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ òṣèlú tó forúkọ sílẹ̀ nílùú Àbújá. Ó ṣàlàyé pàtàkì ìgbésẹ̀ ọ̀hún lẹ́yìn tó ti parí àwọn ètò ìdìbò abẹ́nú
ni ogbonjo osu karun odun 2026 alaga ajo ilec wa parowa si awon egbe oselu toro kan lati mu igbese na lokokodo ajo to nboju to irinkorindo oko loju popo ni ipinle oyo ti a mo si oitima ti seto idarileko fun awon loga loga ati awon osise lori isowosise ifimufile ikiyesara ati abo ilu gege bi ara kitiyan fun siseto irulagbara eto abo jakijado ipinle oyo idarileko olojo kana ilo waye ni secretariat agodi nilu ibadan nigba to soro libi eto na alaga ajo hoitma ajago feyinti mejo adekoya adesagba o salaye awon pataki ise awon osise ohun o tun se be o ran awon olukopa leti ifofinde ijoba ipinle oyo lori isise awon alupupu ati maruwa laarin agogo mewa abo asale ati ago marun abo idaji bipe igbese ohun lo da lori mimu adeku deba iwa odaran obi o le jija ijinigbe ati igbesumomi ile se olopa ipinle oyo titako iroyin le to pe ni ofege to lo kaakiri oju opo ayelujara lori pe won kefin awon afurasi agbesumomi ilu karawa ninu igbo nitosi ogbomoso ati old oyo national park ege bi o ti wa nu atejade to jade loni lati owo alukoro ile ise na eyin dsp ayanlade olayinka nibe ile won ti tako foro ohun bi pe o je eleyi to ti pe awon aparo wa si awon olugbe ipinle yi lati kiyesara lori itankale iroyin le to ba da lori eto abo lori ero ayelujara pelu alaye wipe won le kan si oju opo isele pajawiri ileise olopa ipinle oyo loju opo 615 tabi oju opo 0808176 8614 ati 070 5549 5413.

Àjọ tó rí sí ìbáraẹnisọ̀rọ̀ lórílẹ̀-èdè tí a mọ̀ sí NCC ti ṣàlàyé wípé ó lé ní 1,85,000 oníbàárà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ jákèjádò orílẹ̀-èdè yìí ló ti tẹ́wọ́ gba owó ìpè gbà má bínú láti ọwọ́ àwọn iléeṣẹ́ ẹ̀rọ ìpè eléyìí tó wáyè látàrí kùdìẹ̀kudiẹ ojú òpó wọn. Àjọ náà kéde eléyìí nínú àtẹ̀jáde tó jáde lẹ́yìn ìpàdé àwọn ìgbìmọ̀ aláṣẹ iléeṣẹ́ ọ̀hún ẹlẹ́ẹ̀kọkàndínláàádọ́fà. Tẹ́ ẹ bá gbàgbé, àjọ NCC ló pàṣẹ ìgbésẹ̀ náà nínú oṣù kẹta lẹ́yìn gbọmọgbọmọ àríwísí àwọn olùbárà lórí kùdìẹ̀kudiẹ àwọn ojú òpó ẹ̀rọ ìpè ní àwọn apá ibìkan ní orílẹ̀-èdè yìí. Àwọn agbébọn ti ya wọ ilé ẹ̀kọ́ girama ìjọba lẹ́yìn tó wà ní ìlú Kebunu ní ìjọba àbílẹ̀ Kàbàbúnù ní ìpínlẹ̀ Kogi, níbi tí wọ́n ti ṣekú pa ènìyàn mẹ́ta nílé eléyìí tí a ti rí igbákejì ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún àti ọmọ ọdún mẹ́fà. Ìkọlù náà ìlú wáyè ní déédé aago mẹ́wàá àárọ̀ òní. Ẹni tí í ṣe agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ASP Saliu Afusati ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ pẹ̀lú àlàyé pé ọ̀gọ̀rọ̀ àwọn agbébọn ló kó ọ̀kadà wọlé lé tó lé ní 40 níye wọlé sí ilé ẹ̀kọ́ náà, wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò sa gbogbo ipá wọn lé tó sì gbẹyẹ lápá ọ̀kan lára àwọn ẹṣin òkọ̀kú náà, nígbà tí ọmọ ikọ̀ elétò ààbò kan sì fi ara pa tó sì ń gba ìtọ́jú lọ́wọ́. Èyí lópin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní, ṣùgbọ́n ká tó máa lọ ẹgbọ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. Àmúwá fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe ìfilọ́lẹ̀ ojú òpó léètọ́ pè ní REV360 léè tó jẹ́ ojú òpó ẹ̀rọ láti mú ìgbélárugẹ dé bá títẹ̀lé òfin owó orí àti láti ṣètò ìrólágbára fún pípawó wọlé gẹ́gẹ́ bí ara àwọn àtúntò tó ń lọ lọ́wọ́ láti sọ ètò owó orí orílẹ̀-èdè Nàìjíríà di ti ìgbàlódé. Àmúwá fún yín pé àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè tí a mọ̀ sí INEC ti kéde wípé òun yóò yọ̀ǹda àwọn òǹtẹ̀ àtẹ̀wọlé fún àwọn ẹgbẹ́ òṣèlú ní 26 oṣù kẹfà ọdún 2026 láti fún wọn ní orí ọ̀fẹ́ láti bẹ̀rẹ̀ sí ní fi orúkọ àwọn olùdíje nínú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 ṣọwọ́ nípasẹ̀ ojú òpó ìforúkọsílẹ̀ àwọn olùdíje. Àmúwá fún yín pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tako ìròyìn tó pè ní òfegè lẹ́ẹ̀tọ́ lọ káàkiri ojú òpó ayélujára wípé wọ́n kẹ́fìn àwọn afurasí agbésùnmọ̀mí ìlú Kárawà nínú igbó nítòsí Ògbómọ̀ṣọ́ àti Old Oyo National Park. Àmúwá fún yín pé àwọn agbébọn ti ya wọ ilé ẹ̀kọ́ girama ìjọba lẹ́ẹ̀tọ́ wà ní ìlú Kebunu ní ìjọba àbílẹ̀ Kàbàbúnù ní ìpínlẹ̀ Kogi, níbi tí wọ́n ti ṣekú pa ènìyàn mẹ́ta nílé èyí tí a ti rí igbákejì ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún àti ọmọ ọdún mẹ́fà. Kẹ́misọ́lá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ wa gbogbo at West Radio 893. Ẹ̀tí lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Ẹ tún lè kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 0916893 2000. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín. Orun ayọ̀ lásán.

Ìwọ ni ọba kọ̀ mọ́tò ṣìkà lẹ́yìn. Àrínúròdè olùmọ̀ràn ọkàn. Ìwọ ló gbé ni níjà kẹ́rù ó máa bonijà òbẹ́ nìkan jà tọwọ́ bọ̀ gbogbo ara lé lójú kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ Akin nínú ilé Akin lójú ogun arúdẹ́dẹ́ ọlá ọba mi arúdẹ́dẹ́ ọlá aláàfin àjọbọ̀ aṣúdẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀ jígọ̀ ẹkùn ọkọ̀ òkè gbólóhùn ìgbani tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọmẹ kábíyèsí rẹ̀ Ọlọ́run o Ọlọ́run ọba mi ìbàrẹ́ ó tóbi tóbi ọ̀run ò gbá o ó fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ ọ̀run ò gbá o ó gùngùngùngùn ọ̀run ò gbá o bọ́run ò ṣe gbá o bẹ́ẹ̀ náà láyé yìí ò gbá o wá fọ̀run ṣelé ó fàyè yìí ṣe àpótí ìtìṣẹ̀ gbogbo ayé pátápátá wá dàbí ẹlẹ́ngà níwájú rẹ̀ ọba mi òkè kábíyèsí rẹ̀ Ọlọ́run o Ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀rù jẹ̀jẹ̀ ni ọ́ ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù bẹ̀rù lẹ́rù ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lẹ́rù wọgbó lọ ẹ̀rù wá rẹ́rù ẹ̀rù ń sá gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò kábíyèsí rẹ̀ Ọlọ́run ẹ̀rù ẹ̀ ń bà mí o ohun tó kú fi ń ṣàgbára gan kò kú yé èèyàn ayé wàwàwà èèyàn tututu kò ṣe é tú àdìtú iṣẹ́ olódùmọ̀re ṣèbí ń gbà mo dáyé mo bárun lórí ni bó ṣe débẹ̀ kò yé mi mo dáyé mo bálà lọ́wọ́ ni o alábẹ tó kọ́ èmi ò mọ́ egungun ló fi rọmọ sínú aláboyún aláboyún ń jẹ gbígbóná ìtú ń jẹ tútù bẹ́ẹ̀ kò débi ọmọ ń gbé o kábíyèsí rẹ̀ Ọlọ́run ó gbáyé sórí omi ayé ò rì rí àtijọ́ èmi gan ti ń tẹlẹ̀ ilẹ̀ ò jìmọ́ mi lẹ́sẹ̀ rí

agbára ni. Olúwa tó ní agbára ní ogun. Ẹ gbé orí sókè yẹn nù ọ̀nà. A gbẹ̀ sókè yẹn lẹ̀kùn ayérayé. Ọba Ògo fẹ́ wọlé. Ta ni ọba Ògo yìí? Olúwa àwọn ọmọ ogun, òun náà ni ọba Ògo.

So, hello, gbogbo ọmọ Nigeria. Hello, ninu le te tin gbọ mi hello lode yi. Alafia ko ni mo aba yin. Se alafia le wa. Gege ba wa na se wa ododo bi. A si ku ise ataro. Lọ́lọ́ olódùmọ̀rẹ̀ ọba mi òkè yóò dé ìgbìyànjú gbogbo wa ládé o. A ní ṣàṣe dànù láṣe olódùmọ̀rẹ̀ gbogbo àbá tí ń dáwọ́lé yóò mọ yọrí sí rere ni láṣe olódùmọ̀rẹ̀. Ẹ ní ṣàṣe tí ń lè yóò àwọn aláboyún lé wọ́n mọ̀ bí wẹ́rẹ́ ni àwọn àgàn wọ́n mọ̀ tọwọ́ àlàbò oṣù. Ẹ nírò ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Tọ̀ mo kì í ò mo kì í, mo lò yín lọ́gọ̀ ẹnu. Ẹ kú àmójúbà mi ò jà yín, mo ti mọ̀ pé tí ń dúó tèmi. Èmi náà sì yẹ dá yín lágara. Àtùjọ gbára kà sí dà lálẹ́ tò ní àjọ gbátùn ara wa ni. Bẹ́ẹ̀ ni. Ẹ ti mọ̀ pé bá aago mẹ́sàn-án bá ti ró kege báyìí ní gbogbo alẹ́ ọjọ́rùú Wednesday títí di agogo mọ́kànlá bẹ̀rẹ̀ ó náà ni ètò kó tó dariwo. Kó tó dariwo lètò ètò ni kó tó dariwo àtútilé fùrù kọ́kọ́ lálẹ́ ètò ní òò. Àti balẹ̀ bí ara ń tẹ̀tẹ̀ nìkan ni West Radio 89.3 FM. Onílé apá ọ̀tún bá ń ké sónílé apá òsì. Ẹ ọmọdé yìí ẹ jí àgbàlagbà bó bá jágbà ló kọ́kọ́ sùn. Ó bá sì jẹ́ wípé ẹ ọmọdé lẹ ti sùn. Àgbà ẹ bá ń jọ́mọdé ò kò sọ́mọdé kan ń bì kan mọ́. Ẹ jẹ́ káwọn náà wá kẹ́kọ̀ọ́. Ẹgbélé kẹ́kọ̀ọ́ leléyìí kábíyèsí ọlọ́run. Ìjẹ́ lórúkọ gbogbo àwọn tájọ mú ètò ọ̀hún wá sétí gbọ̀nyẹ́ látòrí àwọn aláṣẹ ìkànnì yìí. Àwọn ọ̀gá lọ́gà ní abala ẹ̀ka kọ̀ọ̀kan Samuel Adelere olọ́lọ́wọ́ bọ́tìn ní falẹ̀ tò ní òò. Àti gbogbo àwọn tájọ mọ̀ dàṣẹ́ da ọ̀pọ̀lọpọ̀ lórí ètò yìí tí gbogbo ẹ̀ tí ó fi mọ́ lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Lórúkọ àwọn èèyàn yìí ò ní èmi tí olúgbèmìgà ọmọ́tọ̀ṣọ́ yọ Radio Apostle is here again. Kó tó dariwo náà ni ò kọ́rọ̀ ọ̀hún ó tó dariwo. Ẹ dákun ò ẹ̀jẹ̀ àyànjú ẹ̀. Olúgbèmìgà ọmọ́tọ̀ṣọ́ dé àpọ́sù yín. Ó balẹ̀ bí ara ń dẹ̀dẹ̀. Àrọ̀gbó lòun bí ẹni rọgóòlù ọ̀hún ló dé yóò. Ọmọ ìyá àdúà ó balẹ̀ lálẹ́ tò ní. Tọ́ kó tó dariwo ẹ̀jẹ̀ parí ẹ̀ o.

0: jẹ́ ẹ̀gbọ́n ni. Ó dá náà jẹ́ ń ṣàlàyé fún yín díẹ̀ náà. Àníkọ́rọ̀ ọ̀hún ó tó dogun, kọ́rọ̀ ọ̀hún ó tó di pákáleke, kó tó di gbàgbóṣì. Ẹ jẹ́ jẹ́ àyànjú ẹ̀ lẹ́rọ̀. Kó tó di kóńkó jàbèlè oníkálukú ló ń ṣe tirẹ̀. Ẹ jẹ́ àyànjú ọ̀rọ̀ yìí. Kárà bí ó tó tapo sí. Ó tó máa fẹ̀yìn kẹkẹkẹ bí iná inú ẹ̀rùn. Ẹ jẹ́ parí ẹ̀ o. Ẹ̀yin ti gbàgbé ni pé ìfẹ́ ó ń là kọjá òfin. Ìfẹ́ lọ́lọ́run fi dáyè. Ẹ ò mọ̀ pé Ọlọ́run ọba wa tá à ń sọ ìgàn. Òun gangan ní jẹ́ ìfẹ́. Ẹ̀gbọ́ àbẹ́ẹ̀ká ni nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní torí pọ́lọ̀ ń fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ṣé ẹ ti rí pé Ọlọ́run ọba òkè, Ọlọ́run ìfẹ́ ni. Tọ́! Níbi tí ìfẹ́ tó ti juwọ́ sí wọn ló ní báìbáì. Gbogbo ìgbéyàwó tí ìfẹ́ tó ti ṣàkólọ, Ọlọ́run ọba mi òkè ọlọ́jọ́ òní yóò bá ń dá ìfẹ́ padà sínú irú ìgbéyàwó báhùn o. Ẹjẹ́ máa ṣàmí kẹ́ máa gbétò àdúrà mi. Àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi tí wọ́n mọ̀ kó wá nú ọ̀sẹ̀ yìí ló jẹ́ máa tari àdúrà sí. Àtòpin ọ̀sẹ̀ tá a lò kọjá ni mo ti ń gbàlejò àwọn èèyàn. Làwọn ikọ̀ kó tó dariwo ṣà ń jókòó, wọ́n ṣà ń yanjú ẹ̀ yanjú ẹ̀. Ẹ̀rá wo ṣẹ́ tẹ́sù ń ṣe lásìkò tá a wà yìí. Ẹ dẹ́kun ìgbéyàwó tó bá dúó. Ẹ dúó dáadáa o. Ẹ dẹ́kun ẹ dúó dáadáa kọ́ ẹ mọ̀ bá ṣubú ni. Ìgbéyàwó tó bá fẹsẹ̀ múlẹ̀ lásìkò yìí, ẹ dẹ́kun ẹ dúó dáadáa. Bí n bá ní ẹ dúó dáadáa. Gbogbo nǹkan tá ẹ bá lè ṣe ni ká ẹ ṣe o, ẹ gbọ́dọ̀ jẹ́ kí ilé ó dàrú. Ẹ̀yin ò mọ̀ ni pé àwọn kan wọ́n ti dúó wọ́n lúgọ sẹ́nu ọ̀nà yín. Kò gírí yín bá fi lè lanu báyìí. Àmọ́ bá fi lè ráàyè ọ̀rá torí bọ́. Ẹ̀ní mọ̀ gbà wọ́n forí yìnrín ẹ̀ yìnrín ẹ̀ yìnrín ẹ̀ tí ẹ gba gbogbo ara wọn. Gbàtẹ́ bàfi lajú tẹ́ ẹ fẹ́ mò ń tó ń ṣẹlẹ̀, ṣé kí n má tàn yín? Gbẹ̀gẹ̀dẹ́ ó ti gbiná o. Ni mo fi ń sọ wípé ẹ ń bá dúó dáadáa. Kó dákun kó ṣọ́ra kó mọ́ ṣubú. Ọkọ dayẹ ẹ mú gírígírí. Aya dọ́kọ ẹ mú dáadáa. Ẹjọ́ dìmọ́ra yín ní gbàgì ní ìṣọ̀kan ẹ̀mí. Ẹ rí páàrin yín ò túká o. Bẹ́ẹ̀ bá tí wọ́n ń fura pé nǹkan kan ẹ̀yin ti ń rúgbó bọ̀ tó fẹ́ da ìgbéyàwó yín rú. Ẹ dákun ẹ tètè mọ sábọ̀ lórí ètò kó tó dariwo. Èmi ò tún gbọ́rú eléyìí rí kọ́kọ́ àtìyàwó wọ́n sì kọ́ra wọn lẹ̀. Láti bí ọdún bí mẹ́fà. Wọn ò jọ gbé mọ́, àmọ́ wọn a máa pera wọn. Ọmọ mẹ́ta ti wà láàrin wọn o. Òun kálukú ṣì ń dágbé. Ìyàwó kọ́kọ́ kó lọ lé àwọn òbí rẹ̀. Gbogbo ojú fẹ́ mọ tòun náà. Ló wá lọ rè rẹ́ǹtì ilé ń dágbé. Ọba ya yóò fọmọ sọwọ́ sọ́kọ. Òun náà ó ṣe tiẹ̀ lọ. Ọkọ náà ó fọ ọmọ sọwọ́ síyàwó. Tóun náà bá fẹ́ ṣe tiẹ̀, ó ti yẹyin bá òun. Àmọ́ gbẹ̀gẹ̀dẹ́ padà gbiná mọ́ wọn lọ́wọ́. Màá sáwá sórí ètò kó tó dariwo. Kílẹ̀ ń wò fódi di ọdún mẹ́fà. láwọn ò tiẹ̀ mọ̀ bí àwọn ra ni bí kíni káwọn ó pè é àmọ́ jẹgẹdẹ ti gbọ̀ngbìnà mọ́ wọn lọ́wọ́ ẹ dákun ó tó bàjẹ́ ẹjẹ́ àyànjú ẹ o lórí ètò yìí la ti ń parí aáwọ̀ láàrin ọkọ àti ìyàwó láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ alájọgbé aládùúgbò gbogbo tí ń jẹ́ aáwọ̀ bó bá ti dórí ètò yìí ẹ̀yìn ṣebíṣẹ́ tó lọ ràn wá ni àwa kọ́ la sì ń ṣe ẹ̀ń tó ràn wá ń ṣẹ́ ní ń bá wàá ṣe yóò sì yanjú ẹ̀. Àwọn kan ní kí là ń lò rí. Arábìnrin kan ló wá bá mi. Ó ní ọ̀rọ̀ yìí. Òun kàn gbé tòyín ni sà. Bóun ṣe gbọ́, òun á ní kóun ó tra ẹrẹ wù. Òun ò mọ̀ nǹkan tí sà ń sọ sóun lọ́kàn pé kóun ó pè mí, kóun ó pè mí. Bẹ́ẹ̀ sì rẹ̀ ó ti ń pè mí tèmi ò ráàyè gbé fóònù rẹ̀. Àmọ́ gbà mo fojú rí arábìnrin yìí. Ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ fún mi, lòun fẹ́ gbìyànjú ẹ̀ wò ni. Torí pé kò sẹ́ntì ètí ìbá wọn dá sí tán. Ó lẹ́bi ọkọ wọn sọ wọn sọ tì. Ẹbí ìyàwó wọn sọ wọn sọ tì. Ó láwọn ti ẹ̀ tún ní ìjọ táwọn ń lọ. Àwọn tún pe àwọn wọn bá wọn sọ wọn sọ tì. Àmọ́ ń fẹ́ gbìyànjú. Ṣé bá wa ṣe? Kò ní ibi tẹ ọ̀rọ̀ tẹ sọ̀ngàn lẹ fi ṣì. Àwa èébá àyàn ṣe nǹkan kan. Àwa ò lágbára kankan. Ọlọ́run ní ń bá wa gan ṣe. Bó bá jẹ́ pé bó ṣe bí mi lè rè kí n dá ọlọ́run. Mi ò lè bá ọ ṣe ò torí mi mọ̀ ń ṣe. Ó lanu ọ̀rọ̀ mi ò kọ́kọ́ yíye. Ó ní àmọ́ àti gbọ́ wọn kan tẹ́ ẹ mọ́ ń bá wọn ṣe tiwọn. Bò níbi o tún ti padà sínú. Àyànjọ́ wo mo sọ fún ọ pé èmi mo bá àyàn ṣe rí. Àwa kọ́ ọlọ́run ni. Sọ wá rọ̀rọ̀ tó ń sọ yìí ọlọ́run ó bọ̀ ṣe. Á ṣe kì í má tàn yín. À ṣòro ṣe bí ohun tọ́lọ́run ò lọ́wọ́ sí. À dùn ṣe bí ohun tọ́lọ́run ọba mi ò kè ṣe fúnra rẹ̀. Tọ́ kò tán síbẹ̀ o. Gbogbo àwọn tá à ń yàn jẹ pátápátá tá à ń fọwọ́ ọ̀la gbá lójú. Àwọn bá ti dórí ètò yìí. Ibi ìgàn lọ́lọ́run ti ń bá wọn ṣe lórí ètò kò tó dariwo ni. Ó yẹ jẹ́ ìfàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn. Bí ò sí ti bá a ṣe ẹ̀dẹ́kù kí ni bá a láfẹ́ lá. Bẹ́ẹ̀ ni. Àwọn tọ́lọ́run kó ti wá tí wọ́n sì ń jọ darapọ̀ mọ́ wa láti ṣe àwọn iṣẹ́ yìí. Mo ṣí fìlà fún orí adé o. Mo gbẹ̀yìn orí adé látòrí bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Bàbá ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Arúsà Wàánu. Bàbá mo kíyìn adé òpẹ́ lórí. Ìrùkẹ̀rẹ̀ yóò dọkẹni mọ́ yín lọ́wọ́. Ẹ̀pẹ́ bí pẹ́pẹ́ ṣe ń pẹ́ ò lórí ìtẹ́ bàbá yín o láṣọ lódùmọ́ rẹ̀. Tọ́ ọmọ yín náà ní kíyìn bàbá Bétí yín bá ń já. Olúgbèǹga yín náà ni ò ọmọ́tọ̀ṣọ́. Bẹ́ẹ̀ ni àpọ́sù náà ni. Ó kí gbogbo ẹ̀yìn olóyè Ìbàdàn. Ẹ ṣeun ṣeun bí o jẹ́ ọ̀nà. Ó kí gbogbo ẹ̀yìn bálẹ̀ bálẹ̀ ẹ̀yìn ọkọ ìlú. Bá mi Adérójú Timothy ẹ sáà kú ìtọ́jú ọmọ yín. Ẹ ṣeun ìgbà gbogbo ojú òní tì yín. Ó kọ́ bá mi bálẹ̀ Timothy Adérójú mo fi kí gbogbo ẹ̀yìn bálẹ̀ bálẹ̀ o. Ẹ̀mi ò ní ya láìmoore ni. Ó kí gbogbo ẹ̀yìn agbófinró tẹ̀ ń tì á lẹ́yìn. Ẹ ṣeun o. ẹni ṣiṣe ọkọ ọba àdá ọba òní ṣàyín lẹ́ṣẹ̀ ẹ̀yin tẹ́ wà lórí òótọ́ káì gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi dpo pátápátá mo kí gbogbo yín ojú òní tì yín ọlọ́run ní pa náà fẹ́ yìí o àájọ mọ́ ríre bára wa ṣe ni láṣẹ olódùmarè mo kí gbogbo ẹ̀yin ikọ̀ àmọ̀tẹ́kùn pátápátá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ mọ̀ mọ̀ ṣe mo kí gbogbo ẹ̀yin onímọ̀ ìdájọ́ ẹ̀yin tẹ́ mọ̀ nípa òfin ẹ̀yin tẹ́ gbónú dáadáa tààjọ́ ń ṣiṣẹ́ ẹ̀yin sáànì sáànì ẹ mọ̀ ṣe mo dúpẹ́ o tọ́ bí n bá dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn bí n bá dọ́dọ̀ mọ̀mọ́ tíá olùdásílẹ̀ ìkànnì yìí màmá ajínrere obìnrin lílian ìbàdí mọ̀ sí bí n bá dọ́dọ̀ wọn pẹ́ mi ò tí ì pé mo kí yín mọ̀mọ́ mọ̀ dáadáa nù ojú òkú ní tìyín láṣẹ olódùmarè iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run gbélé yín lọ́wọ́ kò ní bàjẹ́ o láṣẹ olódùmarè tọ́ òye òní pápá èyí tá ń ṣe ní pápá ká mọ́ bá a ṣe farapa ni àfẹ́ bọ́ sínú ètò ní sànán lálẹ́ ètò ní mo tún fẹ́ gbé ọ̀rọ̀ yìí dìde mo fẹ́ gbé ọ̀rọ̀ Mr. Abe Bravo tí wọ́n wá sórí ètò kó tó dariwo aláwọn ra mọ́tò kan bọ̀dá àwọn sẹ́ndì mọ́tò kan sáwọn lókè òkun mọ́tò ọ̀hún sì ré ẹ dẹ́kun àwọn ọ̀chàrà ní wọ́n ní bí wọ́n sì ṣe fi sọwọ́ sáwọn làwọn wò ó pé tọ́ ayé kan náà ò jù báyìí lọ àmọ́ kò pẹ́ kò jìnnà nìkan lára àwọn ọ̀rẹ́ àwọn ó dé bó tilẹ̀ jẹ́ pé àwọn jù ú lọ àmọ́ bó ṣe dé ló ní mọ́kàn gbé mọ́tò yìí kalẹ̀ ǹjẹ́ a mọ̀ bọ́ fi ṣe àwọn nǹkan kan àtàwọn nǹkan kan kó mọ máwọn nǹkan kan wá fún ọ náà nǹkan kì í ṣe ràgó ọ̀rọ̀ gbọ́rọ̀ mẹ́ ọ̀rọ̀ gbọ́rọ̀ hanu gbọ́n wìrìnwìrìn lálẹ́ yìí o wọ́n dákọ̀ àwọn èèyàn ṣàǹkóṣàǹkó àwọn tó lẹ́nu ń bẹ̀ àwọn náà dọ́dọ̀ wọn gbà wọ́n bẹ̀rẹ̀ sí dákọ̀ wọn mọ́ra àwọn tí a náà rèé àwọn tá a jọ ń ṣiṣẹ́ náà rèé tọ́ mo sì tẹ gbogbo wọn láago níbo la bọ́rọ̀ dé gbọ́ wìrìnwìrìn lálẹ́ tòní o àmọ́ ẹ jẹ́ ń sáré dé ọ̀dọ̀ màmá ìránṣẹ́ ọlọ́run wòlíì obìnrin màmá mọ́ra àánú gbà wọ́n á ní kí n sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ àwọn tẹ́ ń pe àwọn wípé àdúrà yín ti gbà ó ẹ lọ rèé fọkàn balẹ̀ gbogbo nǹkan táwọn ní ṣe gẹ́gẹ́ ọlọ́run níbẹ̀ yín bá ti ṣe bẹ̀ ẹ rí ògo olúwa bí ọba gba wòlíì lórúkọ wòlíì ó jèrè wòlíì dandan ni o èmi a máa sì sọ pé bẹ́ẹ̀ bá ní ò sí wòlíì mọ́ bóyá tagbolé wọn ló ti rìn lọ wòlíì ọlọ́run bẹ̀ wòlíì ọlọ́run bẹ̀ o àwọn tí wọn àti ìforúkún tí wọn kúnlẹ̀ fún báàlè màmá mo ráàánú gbà wòlíì obìnrin tọ́lá ṣe òbí sẹ̀san ẹ̀ka àlẹ́ o iṣẹ́ ìkìlẹ̀ tún ní fún wa lálẹ́ tòní ẹ̀ka àlẹ́ màmá oyá o ẹja dé ọdọ màmá.
1: Ayo mi ti dé, Olúwa ò sọ.
2: Àkókò ayọ̀ rẹ̀ dé ìwọlẹ̀rí kan nínú ìjọ múráàánú gbà. Christ Home of Glory lọ́lọ́run ti ń dábìrà ṣiṣẹ́ agbára nínú ayé gbogbo ẹ̀dá. Gbogbogbò ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀ àwọn ìdè ń já. Onírobìnú jẹ́ fòfáyọ̀ níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tọ́lọ́run gbé kalẹ̀ láti pàṣẹ wòlíì ọlọ́run alààyè Prophetess Tọ́láṣe Òbísẹ̀san. Màmá múráàánú gbà ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú àkòrí gba ayo season of joy ninu ijo wa mura nu gba Christ Home of Glory SW/130B Omefofun Street opposite Balogun Borehole Okeado High School Junction off Joyce B Road Okeado Ibadan Adua oro ne lati agogo mejo oro titi di agogo mewa abo oro 8 AM to 10:30 AM iwo na ma bo wa bo Olorun eleda re soro ni gbogbo oro ojo Thursday ki o to lo si bi se ojo re wa fi ogun idaduro amupo aseti ati asedanu bu lori gbogbo idawole re labe ipe to daju ki wo na wa rerin ayo ogunloko iranse Olorun ni mama Muranu gba yo ma koso di sise iranse elo elo 08059008415 ipade tose yi o godo ma simbe o iwo la anu kan ti o rerin ayo.

0: Àkókò ti tó láti gbọ́ ọ̀rọ̀ agbára àti àsọtẹ́lẹ̀ látòkè wá láti ẹnu Prophetess Tolase Obisesan, Màmá Mòráàánú gbà, èyí tí ìjọ Mòráàánú gbà Christ Hope of Glory International ṣe onígbọ̀wọ́ ẹ̀, ìwọ náà máa ráàánú gbà lórúkọ Jésù.
1: Ẹ ké Alleluia! Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tó wà lábí omi, ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ ńlá Jésù, ayérayé Ọlọ́run àánú. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún ààbò fún ìpamọ́ olúwẹ̀gbà ọpẹ́ wa. A dúpẹ́ pé láti jẹjọ tí a ti túká kúrò ní prógrámù ibi kan ìdààmú ò ṣẹlẹ̀, kò ṣẹlẹ̀ sí atọ́kùn, kò ṣẹlẹ̀ sáwọn tó ń gbọ́, kò ṣẹlẹ̀ tí èmi náà tí mò ń gbàdúrà fún olúwa àmọ́ lórí olúwẹ̀gbà ọpẹ́ wa. Ní gbogbo ọ̀nà adákẹ́dájọ́ olúwẹ̀gbà ọpẹ́ wa, ayérayé Ọlọ́run àánú ní ti ẹ̀ṣẹ̀ olúwa dáríjì wa. Bíbélì sọ pé tí kò bá sí ẹ̀ṣẹ̀ oníkò ní sí ìjìyà o. Gbogbo ìjìyà tó gba ayé kan ya mọ̀ pé ẹ̀ṣẹ̀ nítorí àánú rẹ lórúkọ Jésù Olúwa dáríjì wa. Mo wá fi àwọn ọmọ tí ó wà níkẹkùn àwọn ajínigbé, mo fi léwọ Ọlọ́run lọ́wọ́ pẹ̀lú gbogbo agbára tó fi ń jẹ Ọlọ́run. Olúwa tú wọn lẹ̀, Olúwa tú wọn lẹ̀ ní orúkọ Jésù. Ọwọ́ ńlá kan tó mú àké jáde nínú odò, ọwọ́ ńlá kan tó gba Dánielì nínú òkè, àwọn ọmọ iná wà lọ́wọ́ rẹ̀, o lè ṣe é.

0: agbára ìmùkùnkùn ọmọ Ọlọ́run mọ́ jóná. O lè ṣe o bàbá agbára rẹ̀ ká. Ó mọ̀ pé o lè ṣe láti tú àwọn ọmọ ilẹ̀. A sì ní yé pé títí tẹ fi ṣe orú ẹ tú wọn lẹ̀. Nítorí gbogbo àdúrà gbogbo àyànfẹ́, torí àdúrà gbogbo òbí, Olúwa síjú àánú rẹ kó fi gbóhùn wà, Olúwa tú wọn lẹ̀. Ní orúkọ Jésù gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú, mo wá tọrọ mo bẹ̀bẹ̀ lónìí. Àwọn tí wọ́n jẹ́ ọmọ ìgbé lórúkọ Jésù àánú jí ó ká lórí wọn. Èdè àìyedè Olúwa gbà láàyè níbi tí wọ́n wà yẹn. Olúwa jẹ́ àyàn lórí àwọn ọmọ yìí. Lórúkọ Jésù àtúnwọnú prógráàmù tó ní lọ, Olúwa ẹ máa bá wa lọ. Prógráàmù ẹ jẹ́ kó ṣàwọn èèyàn lórí. Àdúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Jésù Kristì Olúwa wa àmì lórúkọ Jésù. Mo kí wa kalẹ́ nínú gbogbo eléyìí o. Mo dẹ̀ gbàdúrà pé a ó rí àánú gbà. Gẹ́gẹ́ bí a ṣe máa ń gbọ́ mi ní gbíjọ́ mẹ́jọ mẹ́jọ, ẹ mọ̀ gbọ́ mi tí ò ní jẹ́ kẹ́ gbọ́ mi, Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀. Ẹ mọ̀ gbọ́ mi, èmi ni mo máa sọ, ẹ̀yin náà lẹ mọ̀ gbọ́. Atọ́kùn wa náà lórúkọ Jésù nǹkan kan ò ní ṣẹ̀mí wọn. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà ní agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn nǹkan kan ò ní ṣẹ̀mí yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọkàn tó ń pè mí. Ó jẹ́ kí n mọ̀ pé ètò yìí pé ó nípa nínú ayé àwọn èèyàn. Nǹkan tí wọ́n bá ń ṣe tí ò bá nípa kò sí ìwúlò kankan ń bẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọkàn tẹ́ ń pè mí. Lórúkọ Jésù lọ́wọ́ ìdè Ọlọ́run á tu wa lẹ̀. Ọ̀nà àbáyọ Ọlọ́run á kọ́ wa. Nǹkan tí mo máa sọ̀rọ̀ lé lórí ní orí ẹ̀ lónìí. Ẹnìkan pè mí nínú àwọn tán gbọ́ nọ́mbà mi. Wọ́n wá pè mí lórí afẹ́fẹ́. Wọ́n ní àwọn lálàá pé àwọn rí ewu irun funfun lórí àwọn. Wọ́n láwọn ẹ̀wá ní láti máa sọ fáwọn pé káwọn tètè lọ gbàdúrà o. Pé nínú ẹ̀mí àwọn ti di arúgbó nìyẹn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sunkún. Mo ní irọ́ o, kò rí bẹ́ẹ̀. Gbogbo ọ̀nà a ti sọ lóríṣiríṣi ọ̀nà. Ọlọ́run máa ń fi àlá ó fi máa ń báyàn sọ̀rọ̀. Ìwọ tí o bá rí irun funfun lórí ara rẹ, adé ògo ni Ọlọ́run dí ọ. Adé ògo pé adé kan bọ̀, adé ògo òun Ọlọ́run fẹ́ fi dí ẹ lórí. Ó tún wá ń pa lówe pé irú ọkàn bẹ́ẹ̀ yóò dàgbà, yóò dògbò, yóò fọwọ́ pawú, gbogbo ìṣe àwọn ọmọ ẹ yóò ṣèṣe ju ẹ. So kìí ṣe nǹkan téèyàn máa sunkún lé lórí. Ẹni yẹn náà ó tún lè máa gbọ́ mi o. Tó bá lálàá tó rí pé irun ẹ di funfun, tó ò dẹ̀ tí dàgbà, gbogbo nǹkan Ọlọ́run máa ń pa lówe fún wa. Òwe òwe òwe lọ̀rọ̀ Ọlọ́run. Irú ẹni tó bá dédé bá irun funfun lórí ara rẹ, nǹkan méjì ló pín sí. Àkọ́kọ́, Ọlọ́run dí ọ ládé ògo ìfọ̀kànbalẹ̀ ìsinmi. Lórí gbogbo ohun tó bá dáwọ́ lé lórí, ìsìn Ọlọ́run sọ fún ẹ pé kí lárúgbó máa ń ṣe, lárúgbó máa ń nísinmi ni. Gbogbo ibi tó ṣe làálàá sí, àwọn èèyàn ó mọ rántí ẹ, wọn ó mọ ta lọ́rẹ, wọn ó mọ ṣe ni, gbogbo wọn á máa tọ́jú ẹ. So ìwọ tó bá rí irun funfun lórí ara rẹ, Ọlọ́run pòwe fún ọ pé òun dí ọ ládé ògo adé ìsinmi, adé ìfọ̀kànbalẹ̀, adé àwọn làálàá tó ti ṣe, òun fẹ́ kó o jẹ́. Ìyẹn ìkan. Abala kejì, Ọlọ́run tún pòwe fún ọkàn bẹ́ẹ̀ pé yóò dàgbà, yóò dògbò, yóò fọwọ́ pawú. Kìí ṣe pé tó bá tiẹ̀ wá, tó bá wá lálàá náà, mo sọ náà pé àjẹjọ bí nǹkan, tó bá lálàá tó mẹ́rù lọ́wọ́, kìí ṣe ẹkún ọ̀nà àbáyọ lèèyàn máa wá. So torí ẹ̀ ni Ọlọ́run ṣe gbé àwa kalẹ̀ fún àlá àti ìtumọ̀. Gbogbo nǹkan tó bá ti rú ọ lójú, iṣẹ́ tó fi mọ sáré ká, tí wọ́n ti ní lọ mọ pẹran lọ irọ́. Àdúrà ló ń gbà kì í ságbára. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, o lè rí mi. A ní ibi tá a ti ń jọ́sìn ní Òkè Àdó High School ní opposite ẹ̀ omi funfun. O máa rí Mora Ànúgbà ń bẹ̀, kò sẹ́ni tó bi léèrè pé òun lọ sí Mora Ànúgbà Home of Glory. O máa bá wa ń bẹ̀. Níjọ Thursday la máa ń wà ń bẹ̀ láàgogo mẹ́jọ di àgogo mọ́kànlá. Bákan náà, a tún wà ní Asunlẹ̀ ní Asaka 1 ní Alubarika Estate. A tún wà bẹ́ẹ̀ yẹn náà, a máa ń wà bẹ́ẹ̀ náà láti 10 di àgọ́ kan. O lè pè mí bẹ̀ tí gbogbo security bílù ṣe rí. Àwọn kan ń pè mí, wọ́n náà fẹ́ rí mi. Kò ṣeé ṣe báyìí. Bíbélì nínú àwọn èèyàn mi, ibẹ̀ ni àwọn ènìyàn bí wà. O lè pè mí kó ṣàlàyé lórí fóònù. Nǹkan tá a bá fẹ́ ṣe, a máa jọ sọ. Ṣùgbọ́n ibo lẹwà, ẹ̀mú wá fẹ́ rí pẹ̀lú security ìlú báyìí. Kò gbà bẹ́ẹ̀. Nọ́mbà mi ò yí padà. 08059 0085900 8415 0805900 8415 ẹ̀dẹ̀ mọ́jẹ̀ ká gbàgbé ẹni tó bá fẹ́ pè mí agogo méjì ságogo mẹ́rin so lórúkọ Jésù àórà ànúgbà nígbà tí mo bẹ̀rẹ̀ náà mo ní orúkọ mi ò yí padà èmi ni wòlíì obìnrin òbísẹ̀sán Tọ́lá Ṣeyẹmí sí tí gbogbo èèyàn mọ̀ sí màmá múra ànúgbà mo gbàdúrà lórúkọ Jésù gbogbo ìwọ tó ń gbé tò yìí ó ra ànúgbà tó ò bá tiẹ̀ ní rírí àánú torí pé ó ń gbé tò yìí lórúkọ Jésù mo pàṣẹ pé lọ pàdé àánú ńlá àánú tó máa ń tún tà yí èèyàn kọ lọ pàdé ẹ̀ ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ gbọ́ aláṣẹ ọ̀run Jésù Kristì Olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù.
1: Àkókò ayọ̀ rẹ̀ dé ìwọlẹ̀ rí kan nínú ìjọ múra àánú gbà Christ Home of Glory lọ́lọ́run ti ń dábìrà ṣiṣẹ́ agbára nínú ayé gbogbo ẹ̀dá gbogbo ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀ àwọn ìdè ń já onírògbìnú jẹ́ ń fòfáyọ̀ níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tọ́lọ́run gbé kalẹ̀ láti pàṣẹ wòlíì ọlọ́run alààyè Prophetess Tọ́lá Ṣeòbísẹ̀sán màmá múra àánú gbà ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú àkòrí Da ayo season of joy ninu ijo wa mura nu gba Christ Home of Glory SW/130B Omefofun Street opposite Balogun Borehole Okeado High School Junction off Joyce B Road Okeado Ibadan Adua oro ne lati agogo mejo oro titi di agogo mewa abo oro 8 a.m. to 10:30 a.m. Iwo na ma bo wa bo Olorun elega re soro ni gbogbo oro ojo to Kí o tó lọ síbi iṣẹ́ òjò rẹ̀, wá fi ogun ìdádúró, àmúbọ́, àṣetì àti àṣedànùbú lórí gbogbo ìdáwọlé rẹ̀ lábẹ́ ìpè tó dájú. Kí wọ́n náà wá rẹ́rìn ayọ̀, ogunlógo ìránṣẹ́ Ọlọ́run ni màmá múra àánú gbà yóò máa kó sòdì ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹ̀lú ẹ̀lò 08059008415 ìpàdé tọ̀sẹ̀ yìí ò gbọ́dọ̀ má sí ń bẹ̀ o, ìwọ làánú kan tí ó rẹ́rìn ayọ̀.

0: ẹ jẹ́ kí n mọ̀ kí wà káàbọ̀ láti òkè lọ́hùn-ún tá a ti lọ gbọ́rọ̀ látẹnu wòlíì ọlọ́run alààyè wòlíì obìnrin màmá tọ́láṣe òbí sẹ̀san màmá mòrá àánú gbà. Màmá fi àdúrà kan kádì iṣẹ́ ìránṣẹ́ èyí tí wọ́n jẹ́ fún wa. Wọ́n ní gbogbo ẹni tí ò ní ìrírí àánú rí káì. Gbogbo ẹ̀dá tí ò ní ìrírí àánú rí. Ìhàn ni pé àwọn kan wọ́n ń bẹ láyé látijọ́ àti bí wọ́n sókè pẹ̀. Wọ́n ní ìrírí ohun tá à ń pè láàánú rí. Ṣé bẹ́ẹ̀ tọ́lọ́hún bá ṣàánú fún lẹ̀dáyé yìí ó ṣàánú fún. Òun ọlọ́run lohun èèyàn. Wọ́n nítorí pé ó gbọ́ ètò talẹ̀ yìí irú ẹni bẹ́ẹ̀ yóò rà àánú gbà. Bí màmá bá sọ̀rọ̀ wọn fún yín, kábíyèsí olódùmarè. Ẹ ó mọ̀ pé àánú ń bẹ o. Àánú Ọlọ́run bẹ lóòótọ́. Tọ́lọ́run bá ṣàánú fún olórà àánú gbà. Tọ́ Ọlọ́run mo bẹ̀ ọ́ lálẹ́ tòní jẹ́ kémi náà rà àánú gbà o. Ẹ̀jẹ̀ ń wá jíṣẹ́ lóní pápápá iṣẹ́ tí màmá ràn mí. Wọ́n sọ̀rọ̀ kan nínú iṣẹ́ ìránṣẹ́ yìí tí wọ́n jẹ́ fún wa. Wọ́n ní àwọn tó bá fẹ́ pà wọ́n ní ìrí pé káwọn ó jọ fi ojú rìn jú. Àmọ́ tó wá jẹ́ pé ẹ dákun màmá mò ń bọ̀ lọ́la mò ń bọ̀ lọ́la ọ̀túnla mò ń bọ̀ ìjọ mẹ́rin mò ń bọ̀. Wọ́n ní lásìkò yìí kò ní le sóòrí ọ̀fẹ́ rẹ̀ nítorí bí ojú ọjọ́ ṣe rí àti bí ìlú ṣe gbà lásìkò tá a wà yìí. Ẹni bá fẹ́ fi ojú rinjú pẹ̀lú àwọn pé màmá àníṣẹ́ mo sáà fẹ́ rí yín. Ẹ̀mí mi sọ pé bí n bá ti fojú kàn yín ogun ayé òun yóò ṣẹ́ o. Nígbà ìpàdé mòrá àánú gbà ààyè wà fún irú ẹni bẹ́ẹ̀. Ìgbà wo wá ni ọjọ́ Thursday irú ọjọ́ ọ̀la yìí láti agogo mẹ́jọ títí di agogo mọ́kànlá òwúrọ̀. Gbogbo ẹ̀ ń bá fẹ́ fojú rinjú pẹ̀lú màmá kí wọ́n máa bọ̀ ní mòrá àánú gbà Home of Glory ní omi funfun òkè àdó nìbàdàn. Màmá ní ẹnìkan pa wọn láti ìlú Èkó. Wọ́n ní ètò iná ló gbọ́. Wọ́n bá ní màmá ẹ dákun ọlá mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ o. Màmá láwọn á sọ fún pé mọ̀ wá ó mọ̀ bá sì kò í ṣe rí. Kí ní ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ lórí fóònù. Agbára Ọlọ́run yóò ṣe dọ́dọ̀ ẹ̀bi tó wà. Màmá wá ní kí n sọ fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àwọn ti sọ bẹ́ẹ̀ fún. Wọ́n ní kì í ṣàfojú di o. Wọ́n ní kì í ṣàfojú di bó ti wulẹ̀ kó mọ́ bí gbogbo nǹkan bó ṣe gbà lásìkò tá a wà yìí ni. Ẹ pé màmá sórí nọ́mbà wọn 08059008415. Ẹjẹ́ ń pè fún yín lẹ́ẹ̀kan sí 08059008415. Bẹ́ẹ̀ bá ti pè màmá náà wọ́n ó gbé àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ pè wọ́n ẹjẹ́ kó jẹ́ dédé agogo méjì sí mẹ́rin. Látago méjì sí mẹ́rin lọ́sàn ni o. Ẹlòmí ọmọ ọmọ wọ pé màmá lọ́gànjọ́ òru. ọ̀sán ni o méjì ọ̀sán sí mẹ́rin ẹ lórí ọ̀fẹ́ láti pe mọ̀mọ́ mọ̀mọ́ sọ̀rọ̀ nípa àwọn àlá kan lálẹ́ tòní gbogbo àlá náà kọ́ làlá burúkú àwọn àlá eré ń bẹ̀ gbogbo èèyàn kọ́ ó ni ó súnmọ́ ọlọ́run débi pọ́lọ́run lè máa bá sọ̀rọ̀ lọ́nà tí ó gbàyé àmọ́ gbogbo èèyàn pátápátá lọ́lọ́run máa ń fi àlá bá sọ̀rọ̀ àmẹ́lòmíì àwọn àlá rere tó yẹ kí ó gbé àwọn ìgbésẹ̀ ní pápápá lórí rẹ̀ nígbà tí òkúkú mọ̀ tó máa là á bẹ́lòmíì sì sọ̀rọ̀ ìnùnú o. Ọlọ́run ti fi ọ̀nà àbáyọ àti àwọn ìgbésẹ̀ yìí tí ó gbé táyé rẹ̀ ó fi dá tí ìgbà ọ̀tún tí ó fi yí kàn ọlọ́run ti fà láhàn àmọ́ nítorí kò mọ̀ tó máa là ọ̀tọ̀ ní nǹkan ẹlòmíì yóò làlà rẹ̀ àmọ́ náà tó gbà wá kò yé nígbà ò bá jí sójú ayé ohun tó yóò máa rẹ́rìn-ín kó sì gbé àwọn ìgbésẹ̀ alágbára nígbà ò bá jí ẹ̀kún ni ó bò sí ẹbí rẹ̀ sì kọ́ kò mọ̀ tó máa là ní àwọn tí ọlọ́run sì ti gbé kalẹ̀ tọ́lọ̀ ń sọ wípé iṣẹ́ tèmi gbé lẹ́yìn lọ́wọ́ rẹ̀ o ẹ lọ mọ́ bá ń túmọ̀ àlá fún àwọn tí wọ́n mọ ìtumọ̀ wọn tó wá pàdérò wọn tọ́ màmá kan ò ní wọ́n ti dé yóò màmá mora àánú gbà ọlọ́run ti gbé wọn kalẹ̀ sórí ètò yìí màmá ti sọ fún mi lónìí pé bó bá tún yá àwọn ò tún lẹ́tọ̀ kan táwọn ò tún máa wá life and direct táwọn fẹ́ máa sọ̀rọ̀ àṣẹ ní wàràǹṣe ṣàṣàyẹ àwọn èèyàn. Tọ ẹ pé màmá irú àlákàlà tẹ bá lá ẹ dákun ẹ pé wòlíì ọlọ́run ẹ má rò wípé ó yé eyín tán o. Tẹ́lòmíì fi méṣì rinú torí pé a ti fi àlá eré hàn ṣùgbọ́n kò sí ẹni tí ó bá túmọ̀ rẹ̀. Ẹ mọ̀ pé lẹ́yìn àwọn àlá eré míì téèyàn bá lá àwọn ìgbésẹ̀ kan yẹ kéèyàn ó gbé wòlíì ọlọ́run lọ́lọ́run ó bá sọ ọ́. Bẹ́ẹ̀ bá sì lálà tálà ń wá ṣagbá kan jà mọ́ tó burú jàì ẹ nílò wòlíì ọlọ́run ò kẹ́ tètè rọ fún wọn wọ́n tètè sọ fún yín àwọn ìgbésẹ̀ tẹ́ gbé ló ní pápápá téèyàn ń ṣe ní pápá kí èèyàn mọ́ bá a ṣe farapa kí nǹkan mọ́ lọ búrẹ́kẹ́ lẹ́yìn. Ewu tẹ́lòmíì ò bá làjá tí ò bá fòrò a sì ti fi hàn nù àlá o àmọ́ ń dòó jí sáyé kò yé mọ́ kò sẹ́ni tí ó bá túmọ̀ rẹ̀. Ẹ rántí ọba àjọ sí gbò lálà tí ẹ̀ tán ọyà sáré pe jósẹ́fù bá ń túmọ̀ rẹ̀ o kò lọ́ba lòun iṣẹ́ ti ó ti ayé yín bá ń pẹ́ àwọn kan bẹ ọlọ́run gbé wọn kalẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ta gbélé wọn lọ́wọ́ nù. Àwọn bíi jósẹ́fù láyé òde òní màmá mora àánú gbà ìpè yín òní díbàjẹ́ o ọlọ́run fún wọn lẹ́bùn dáadáa kábíyèsí ẹ pé màmá sórí nọ́mbà wọn tọ́ bí òun ṣe jẹ́ náà nù ó jàre ó yẹ ẹjẹ́ wá wọnú ètò talẹ́ lọ nísànsán o mo máa ń sọ̀rọ̀ ohun tí mo sì máa ń sọ ní gbogbo ìgbà òun náà ni wípé ayé yìí ó fẹ́lẹ̀ ayé tá a wà yìí ìbájẹ́pá ajẹ́ mọ̀ ni pé ayé yìí ò lọ bí ọ̀pá ìbọn àbámọ̀ rọra tẹ̀lẹ̀ ni o. Ó bá jẹ́ pa á mọ̀ ní pé ẹnìkan ò lólé ayé gbó àbámọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìbá jẹ́ pé a mọ̀ ní wípé àwọn tí wọ́n ti láyé lánàá wọn ò sí mọ́ lónìí àbámọ̀ ṣe dẹ́ẹ̀dẹ́ẹ̀ ṣèbí nítorí pé a mọ̀ òun lẹ́lòmíì ò fi máa sọ pé àníṣẹ́ òun lòun nílẹ̀ ta ló a nílẹ̀ bí ò sọ lóhùn ọba ẹlòmíì ò sì ní òun lè tẹ́lẹ̀ bàṣù kódà ẹlòmíì a sì máa pera rẹ̀ lọ́lọ́run lórí ẹlòmíì ọ̀rọ̀ tó jẹ́ pé bọ́lọ́run bá pọ̀ ń gbájú látọ̀run ojú ò parẹ́ ni Ọlọ́run ba gbẹ́sẹ̀ lẹ́lòmíì lórí. Yóò fọ́ yẹ́gáyẹ́gá ni. Kí àlàá ń ṣe èyí fún gan-an. Tọ́! Àmọ́ kò sí ò bó ti wulẹ̀ kẹ́tò ọ̀rọ̀ hún kó ta kókó kó lọ́jú pọ̀ tó. Bó bá ti lè dórí ètò yìí, ẹ mọ́ gbàgbé. Ètò yìí è ṣe ètò ogun. Ètò àlàáfíà ni. Ló fi jẹ́ pé àwa máa ń taná sídi ọ̀rọ̀. A pegun àkọ́kọ́. A pegun ẹ̀kejì. Ṣèbí wọ́n ní àgbẹ́jọ ẹnìkan dá àgbà òṣìkà ni. Èyí tó bá yà ṣe sùúrù fún, a ṣe sùúrù fún. Èyí tó bá sì yẹ ká ṣe nílànà pápápá. Ẹ dákun. A ní fòlòlò fọ́hún o. Ní pápápá, òun náà ni a gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Mr. Habe Bravo. Òní mo tún fẹ́ yiri wò lálẹ́ tò ní o. A mọ̀ gbé àwọn ìgbésẹ̀ kan ẹ lò ó tó jọ mẹ́ta tí mo ti gbé ọ̀rọ̀ hún. Àmọ́ ṣe mọ̀ ohun tá a bá fẹ́ kó bàjẹ́ ó ní bá a ṣe ń ṣe o. Kò sí bẹ́tù ọ̀rọ̀ ọ̀hún bó ti wulẹ̀ kó rí. Kò sí irú ẹni tó wulẹ̀ rí kó wà níbẹ̀. Kó wà nídìí ọ̀rọ̀. Aṣòro ṣe bó ń tọ́lọ́hun ò lọ́wọ́ sí. Adùn ṣe bí ó ń tọ́lọ́hun ọba mi òkè fúnra ẹ tọwọ́ bọ̀. Ẹ̀yìn tá a kún ṣe yìí àwa kọ́ là ń ṣe. Ọlọ́run ní ń ṣe. Bó bá sì ti wá jọ lọ́run ni. Kò sáṣe tì lọ́rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ó fi jẹ́ wípé ẹ̀rí gbogbo ẹ̀yìn tí ẹ bá wá sọ́dọ̀ wá ń gbà mí. Bàbá sọ̀rọ̀ tán. Mo máa ń sọ fún yín o wípé ẹ sáà lọ mọ́ tún bí Ọlọ́run. Tèmi yé mi. Àwa ò ní ṣe àyàgbàgbà níwájú Ọlọ́run ọba tí a torí pé kéde àníá ló fi jẹ́ wípé kò sí bó ti wulẹ̀ kéèyàn sọ pé òun tó gàǹgà gòǹgò tó. Ta ni òkè níwájú òṣèrù Bábélì. Àwa ò sáde níbọ̀dí ó Ọlọ́run ọba òkè òun làwa sáde. Tọ́ ó yẹ jẹ́ kí n jẹ kẹ gbọ́rọ̀ hún. Níbo lọ̀rọ̀ hún gan ti kọ́kọ́ ṣẹlulẹ̀ ṣẹyọ? Níbo ló ti kọ́kọ́ rúgbó wá? Bó ni ikú ṣe pa? Bó ni ọ̀bẹ ṣe kún o? Ọ̀rọ̀ Mr. Happy Bravo. Kí ni ohun tó ṣẹlẹ̀ gan-gan-gan? Oya, ẹ tẹ̀lé mi ká lọ, ká jọ gbọ́ọ̀rọ̀ hún.
1: Jẹ́ àsìkò yìí sà.
2: Ẹ ṣe gan sà.
1: A rí yín lórí ètò kó tó dariwo. Ẹ bá wa dárúkọ yín.
2: Orúkọ mi ni Abiodun Adetutu sà.
1: Abiodun Adetutu.
2: Bẹ́ẹ̀ni.
1: Láti ìbò lẹ ti wá.
2: Láti ìlú Ìbàdàn bẹ́ẹ̀ ni sà.
1: Àdúgbò ìbò.
2: Láti iná Akínyẹmẹ́wé.
1: Kí lẹ fẹ́ ká ṣe fún yín sà?
2: Ẹ ṣe. Ẹjọ́ ẹgbà mi torí ẹni tí ò bá ní èèyàn tí ò ní ara á tọ àwọn tó lè gbà lọ ẹ̀torí ọlọ́ ẹgbà mi torí ó ti dégèjì àmì ẹjọ́ nítorí ọlọ́.
1: Kí lẹ fẹ́ ká ṣe fún yín? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan?
2: Ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ láàrin èmi àti Fẹ́mi Aworinde.
1: Fẹ́mi Aworinde.
2: Bẹ́ẹ̀ni.
1: Báwo ni Fẹ́mi Aworinde ṣe jẹ́ sí?
2: Ṣé Fẹ́mi Aworinde jẹ́ ọ̀rẹ́ sí ẹni tí mò ń bá ṣiṣẹ́ tó jẹ́ Délé Bravo. Ọmọ Ìlàrí Ìjẹsà ni.
1: Kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yìn àti Fẹ́mi Aworinde?
2: Ẹ ṣé. Ní bí ọdún mẹ́ta ó ti lọ bí mẹ́rin báyìí sẹ́yìn a àbúrò mi sẹ́ndì ẹrù kan sí mi nínú kọ̀ǹténà yẹn táyà bí 600 bundles ló wà ńbẹ̀ pẹ̀lú mọ́tò méjì. Ẹ̀kọ́ náà àwọn mọ́tò yẹn jẹ́ mọ́tò tèmi Ford Focus. Ìgbà tá a ṣe gbogbo ẹ̀ tán mo clear mọ́tò yẹn, mo dẹ̀ gbé wá síbàdàn, èmi ò lè drive torí ó dẹ̀ tún jẹ́ manual. So driver tó bá mi gbé wá gan aṣọwó fún ni láti kó, mo dẹ̀ pààkẹ̀ sínú ilé mi ní ìwòrò ní Bolúwájí. But ẹ̀kọ̀ọ̀kan kan náà àwọn church member mi máa ní ká gbé jáde tá lọ kọ́ mi lórí field school kan. Ìgbà tó tó stage kan, wọ́n hu gbogbo ọ̀nà tó gba àdúgbò wo kọjá àwọn RCC My Lunch Express. Mo wá decide àti gbé wá sí ọ̀dọ̀ assistant mi tó jẹ́ general manager, assistant general manager, èmi ni general manager Adele Bravo, assistant mi yẹn ń gbé ní oríta ní Agbájé. Ibẹ̀ mo pààkẹ̀ sí. Ọkọ̀ tí mo dẹ̀ ń sọ yìí, mi ò jókòó sínú ẹ̀jọ́ ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin lọ. First class, first grade, fully air conditioned, tinted, and everything. But to asiko kan, party ta ba lo, to ba je party Ibadan, ti Bravo ba mo pe ohun ni le gbe wa wa, pada wa si Igboro, a so fun mi pe kin so fun AY, ka gbe moto yen wa, so that ta ba ti nbo, a le pick up awon band boys kokan.
1: Ta ni AY?
2: AY yẹn ló jẹ́ assistant mi tí mo ń pààkẹ́ sílẹ̀, a ní kí n gbé mọ́tò yẹn dání, a dẹ̀ máa gbé. So tá a bá ti ń bọ̀ with the band boys like 4-5 a convey wa padà sígboro tí ọ̀rẹ́ mi à pààkẹ́ sílẹ̀. Tá a bá dẹ̀ ti pààkẹ́ máa mú kọ́kọ́rọ́ ẹ̀ dání, bó ṣe rí nìyẹn sá. So nígbà tó di second term Ṣèyí Mákindé, ó ku 2 weeks. Fẹ́mi Awórìndé tó jẹ́ ọ̀rẹ́ Délé Bravo, ó pè mí, oníbọ̀dà bí òun fẹ́ rí mi. Dẹ lọ bá, torí gate ló wà, oní sẹ́kítì wọn ní gate. Ó ní mọ́tò tó kàn jókòó lẹ̀ yìí kí n má fi pawó, because mistake kò dẹ̀ ṣe mistake, because the third week tí mo clear mọ́tò yìí òun ni mo gba nọ́mbà sí. Mo gba nọ́mbà yẹn with 50,000 naira bódìyà BDG nọ́mbà ni, bódìyà 543 òun ni mo gba. Dẹ̀ pààkẹ́ lẹ́sọ́dọ̀ ọ̀rẹ́ mi anytime anytime, a fi ṣe driving, ma dẹ̀ pààkẹ́ padà títí ma fi mọ̀ wà díẹ̀ díẹ̀. So Fẹ́mi Awórìndé pè mí, ó ní òun fẹ́ rí mi bá lọ́ba. Ó ní pé why tí mi ò fi sub rent mọ́tò yìí out káwọn fi lọ sí ìsẹ́yìn. Mo ní ọkọ̀ yìí balẹ̀ 14 ní rí mẹ́ pé gbogbo ọ̀dàn sẹ́yìn ò dẹ̀ dá. Wọ́n bá dá sí pé láwọn pẹ̀lú àwọn tọ́jọ́ fẹ́ lọ pé ọ̀nà sẹ́yìn ti dá. Mo ní ẹ̀jọ́ Fẹ́mi tí ó bá jẹ́ pé ìwọ kọ́ ló máa drive ẹ̀, kọ́ fún àgbàlagbà driver kó ṣọmọ tó máa ọmọ kékeré tó máa, wọ́n ní kò sí wàhálà. Wọ́n ní àwọn lè lo 2-3-4 days pé each day táwọn bá dẹ̀ lò àwọn máa fún mi ní 10,000 pé for upfronting pé àwọn á fún mi ní owó so that mo lè release ọkọ̀ yẹn. Mo ní kò sí problem. Ọjọ́ tó bá mi sọ, mo lọ ṣe duplicating paper mọ́tò yẹn. Mo kò lè lọ́wọ́, original copy wà lọ́wọ́ mi.
1: Ṣé original copy ẹ̀ sí wà lọ́wọ́ yín bá?
2: Ẹ ṣe sà, mo ń bọ̀rọ̀ bọ̀ lórí ẹ̀. Nígbà tí ó tó 3 days, wọ́n ní àwọn ò lè lọ́mọ́ pè mí, wọ́n náwọn ò lè lọ ìsẹ́yìn mọ́ wípé bóyá ó di 4 days after. It was on Monday ló pè mí, wọ́n náwọn ò lè lọ́mọ́ boya Wednesday awon ma gbera oko mi balẹ lori e because mo mo pe Femi Aworide is more or less like a brother because ore oga mi ni especially pe mo julo ore Dele Bravo ni Dele Bravo de mo npa e o ba to Thursday week here o pe mi won ni ki won wa si gate office awon igba ti mo debe mo ri pe won ti re isoko e without my consent mo ba ni ki lo sele won ni se bi mo fe fi se transport ele ni according to me pe mo de fe re ise tori pe o bale e mo ni but ko se ki age aba won na won ti ba mi re ise o mo ri pe se re ise yen ko du mo mi no because oba structure ko ye je but there's nothing me o mo fi sinu lo ba to wa so fun mi pe mo je awon ni 130,000 ibi ti ija ti sele laarin mi pelu eniyan pe se mo ni e ba mi re ise ni okay if that's the case e gbe oko yen fun mi driver to man gbe wa travel pelu bus e all the Dele Bravo organization o wa ni new garage o de mo pe mo lo gbe oko yen ki won ngba ti mo ti oko yen ti wa lowo mi to ni ki ma worry pe ki won register si odo awon gbogbo oko to ba wa lati enugun to je bus abi lati eni ilu moto yen dabi Uber ta le ma lo drop won ni Igboro ko ti mo te ni plan fun ni o ki register si iso Ijebu Ode to Ibadan ba son fe mi pe ko si problem ye ki ma gbe lo to ba ti di a month time ma da owo te so pada o je time to je pe emi fele wahala ni ngba yen ko si musician na tori bi kokon lo dori wa si ayin de do anywhere awa go stand still awa ko so ko si anything but there's some money mama fun ni end of the month 130,000 tori mi o rent wele lo saba pe ko ya mi lowo yen mo lo to ko mo pe mo wa leyin ohun tori ija la fi so oro yen oni o wa gba owo owo yen o wa gba ile lori e ko mo pe mo wa leyin e wa so fun mo fo to bayi mo ni ogbeni owo to ba ni iye aboko kan se bi ki ti dawo e pada ni oni o le release oko yen pe tori pe owó union ló ń fi ṣe mo ní ṣe mo ní o bá mi rí ìṣẹ́ ni ó di wàhálà láàrin ní pẹ̀lú ẹ̀ àwọn èèyàn ni kí n dá kíkọ́ mọ́dìjà mo pe Bravo a lọ bá Bravo Bravo ni wọn bá lòun lè dá sí mọ torí pé kíni mi ò jẹ́ kó òun mọ̀gbà tí mo gbé mọ́tò fún
1: ó sọ ìwọ̀n bá tí mo fẹ́ bí yín náà léèrè nìyẹn ẹni ọ̀rẹ́ Dele Bravo o ni Mr. Femi Aworinde ìgbà tẹ́yìn fẹ́ gbé ìgbésẹ̀ náà
2: mi ò jẹ́ kí Bravo kò mọ̀ láàrin mi pẹ̀lú ẹ̀ so ìyẹn ni Bravo fi sọ wípé wọn ba lòun lè dá sí mọ òun ló pàrọwà sí mi nú pé ká tó lóṣù méjì mẹ́ta sí méjì máa gba mọ́tò mi padà mo dẹ̀ ní kò sí problem gbogbo tó dọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì mo rí pé nǹkan nira fún ọ̀tá mi

0: táwọn ọmọ mi láti jẹ. Mo lọ bá Fẹmi Aworinde ní garage.
1: Ṣé lẹ́yìn ìgbà tí Daily Bravo bá yín sọ̀rọ̀?
0: Bẹ́ẹ̀ni, mo lọ bá, torí èmi àti Bravo àti wà more than 18 years. Àwọn the supervisor manager di Rovans Hotel. Gbogbo ìgbà yẹn mo ti ń kárí ìdílé Bravo along. Àtijọ́ ń wà. So àtijọ́ wà for long. So tí n bá ní any issue, àjọ máa advice ara, bí òun náà bá ní issue kan, èmi náà máa advice ẹ̀. Ó ní kí n máa wọrí pé gbà mélòó lówó ọkọ yẹn máa fi pé kí n máa bàjá. So a week after ọ̀rọ̀ tá a sọ ẹ̀, mótò ti wà lọ́wọ́ Fẹmi Aworinde. Mo lọ bá Fẹmi ní garage, mo pè é, mo ní Fẹmi. Demonstration of things, a lọ ṣó. Jọ́ tẹ bá load, èmi lọ ṣe verification mi, mo rí wípé ibi tó register ọkọ̀ yẹn sí Adó lọ fi ná. Èèyàn mẹ́rin lẹ́yìn, èèyàn méjì níwájú, that's 6, pẹ̀lú driver wọn jẹ́ 7. Mo ní jọ, bó jẹ́ 5,000 naira, máa fún mi every week, kémi pẹ̀lú family mi ni keep body along. Ọjọ́ tí mo lọ bá Fẹmi, Fẹmi yẹn bá mi sọ pé òun ò mọ̀ nípa ẹ̀ o, wípé torí kò sí nǹkan kan tó ń lè ṣe, òun yẹn láti lè pé. Mo fi ṣoṣù, mo fi para, mo kúrò lọ́dọ̀ ẹ̀. Ìgbà tó di the following week mo lọ bá, mo dà á sí rough pẹ̀lú ẹ̀. Meanwhile, gbogbo àwọn ìyá ìsọ̀ tó ń wà ní gate, ibẹ̀ lọ ti ń lòdì ìkàrẹ́. Ọmọ ìkàrẹ́ lèmi, ibẹ̀ mo ti máa ń wọkọ̀ ìkàrẹ́. Àwọn kọ̀ọ̀kan dá mi mọ̀ ń bẹ̀, gbogbo wọn dẹ̀ rí ọkọ̀ yẹn pẹ̀lú mi, pẹ̀lú àwọn tó jẹ́ sọ̀ǹgbò tiẹ̀. Àwọn ìyá yẹn sọ fún mi pé àbúrò mo ní má, àwọn méjì ni. Wọ́n ní ìjà tí n bá bá Fẹ́mi jà, mi ò lè rí mọ́tò yẹn gbà o. Mo nọ́kọ̀ mi. Wọ́n ní tí n bá fi ìjà pẹ̀ta pẹ̀lú ẹ̀, mi ò ní rọ́kọ̀ yẹn gbà. Mo dì sínú. Ìgbà tó dọ̀sẹ̀ kẹta, mo lọ bá. Mo ní Fẹ́mi kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú ọkọ̀ ìṣọ́ owó ọkọ̀ yóò tí ì pe ni. Agbẹ́rù lọ.
1: Ọkọ̀ àbí owó tí wọ́n fi rí ìsọkọ̀.
0: Owó tí wọ́n fi rí ìsọkọ̀. Pé ṣé kò ì pé? Ó ní àwọn ra táyà, àwọn ra kẹ́ní kan. Níjọ́ tí mo clear ọkọ̀ inú kọ̀ǹténà Lẹ́kọ̀ọ́, battery tuntun tí mo ra 20,000 ni. Jákì bá wa látọ̀hún, triangular sign and everything. Ó ní ó máa ń pè ní AIDS bí eré kéde àwọn Red Cross in case of accident. Everything ló pé sínú ẹ̀. Wọ́n ní àwọn ra ilé, àwọn ra gbá. Mo ní kò sí ìtúkọ̀ mi pẹ̀lú ilé ìtẹ́ sọ pé ẹ̀rà náà. Ṣé bí wọ́n ló ń lò? Níwájú Ọlọ́ọ̀bá àti ènìyàn tíjàtíjà pẹ̀lú àwọn èèyàn ni mo fi gba the first 3,000 lọ́wọ́ Fẹ́mi. The second one 3,000. The third one, gbogbo owó tí mo gbà lọ́wọ́ Fẹ́mi for that 4 months pé kí n fi manage ara mi pẹ̀lú àwọn ọmọ mi, ó jẹ́ 12,000 naira. Ó wà níbi tí mo kọ́ sí. Mi ò wá kúkú lọ bẹ̀ mọ́. Mo dánú pé ìgbà mélòó lọ́kọ̀ máa fi pé owó ọkọ̀ yẹn á pé.
1: Nínú àdéhùn tẹ́jọ ṣe oṣù mélòó lẹ́jọ ní àdéhùn wípé lẹ́yìn oṣù báyìí o.
0: Ẹ ṣe.
1: Ẹ gba ọkọ̀ yín padà.
0: According to the way tó fi sọ pé àjọ rate ẹ̀ sí pé oṣù mẹ́ta ní 130,000 a pé.
1: Nígbà tẹ́ ń sọ, ṣé ẹ ní ẹlẹ́rìí tó jọ wà láàrin?
0: Bẹ́ẹ̀ni, ìyàwó mi jẹ́ ẹlẹ́rìí mi, àwọn ọmọ mi dẹ̀ jẹ́ ẹlẹ́rìí mi. Mi ò involve Daily Bravo mọ́. Mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ assistant mi tí mo ń park mọ́tò yẹn sílé ẹ̀. Wọ́n pè ní Ayọ̀délé Ọmọyẹni. Ó ń gbé lóríta, ilé ẹ̀ ni mo ń park ọkọ̀ yẹn sí gbogbo ìgbà tó fi ń ṣe títí àdúgbò mi ní express. Ó mọ gbogbo bí everything ṣe ń lọ. So ìgbà tó tó oṣù kẹta, Fẹ́mi Aworinde wa pè mí ní àárọ̀ ọjọ́ yẹn pé

Oh, yeah, Kamara. Ọ̀rọ̀ rẹ̀ o, gbogbo ọmọ Nàìjíríà. Ṣé ẹ ti gbọ́rọ̀ lẹ́nu Mr. Abe Bravo? Bí ikú ṣe pa, bí ọ̀bẹ ṣe kún o. Lẹ́yìn oṣù mẹ́ta èyí tí wọ́n jọ ní àdéhùn wípé ọkọ̀ rẹ o a ó dá padà fún ọ. Wọ́n ní àwọn tiẹ̀ ti kọ́kọ́ gba ìpè wípé ọkọ̀ ó ti lọ sí ìrìn àjò, bó bá sì ti padà dé tó wá gbọ́kọ̀ rẹ o. Àmọ́ ìgbà tí wọ́n tún padà pé àwọn gẹ̀gẹ̀dẹ́ ti gbiná o, aláàárẹ̀ ó gbé àgbá dání ní jẹ́. Nǹkan ti gbé nǹkan hánú. Ẹ̀rọ wo pẹ́pẹ́yẹ? Òun gan ti ṣe bẹ́ẹ̀, ó ti gbọ́mọ pọ̀n. Kò tó á gbé pọ̀n lásán o, ìtún pasẹ̀ fọmọ. Èmọ̀ ló mọ̀ ṣẹlẹ̀ yìí. Wọ́n nígbà táwọn ó débẹ̀, lára àwọn èèyàn tó lé gogogo, ọ̀tọ̀ lẹ́ni tó kọ́kọ́ pa wọn pé káwọn ó wá gbé ọkọ̀. Bọ́kọ̀ bá ti ti tọ́ọ̀nù dé, ẹlòmíì ló padà pa wọn pé káwọn ó máa bọ̀ ní wàrà ṣe ṣà. Àwọn débẹ̀, àwọn aráwọn èèyàn tí wọ́n káwọ́ mọ́rí, kí a ló dé, kí a ló ṣẹlẹ̀. Ẹni wọ́n bá bẹ̀rẹ̀ sí pààrọ̀ wà alágbára fáwọn wé wo ó jèbùrẹ́ ni o. Ó dé bólúgbọ́n, ó fi mọ́ra ni. Tàrẹ̀ṣà náà débà lọ́jọ́ kìíní àná. Òun náà fi ṣoṣù, ó fi para ni o. Tiẹ̀ náà ló dé yìí, kò sẹ́ni tí ò lè ṣe. Oní ẹ̀dẹ́kùn ẹ sọ̀rọ̀ fún mi ń bùlá, èwo lòwe lòwe tẹ́ ń bá mi sọ̀rọ̀. Wọ́n ní lòwe lòwe là á lù làgídìgbò. Àmọ́ ń gbà àwọn ó tún mọ̀ òwe tí wọ́n ń pa o. Wọ́n lọ́kọ̀ tì ní ákísídẹ́ǹtì. Ta ni ó gbọ́ tí oríire ò ní kọ́kọ́ fò lọ? Mr. Abe Bravo gbọ́, aláwọn fìdí jálẹ̀. Àwọn ò tiẹ̀ mọ̀ báyé làwọn wà, bọ́rùn làwọn wà. Àní wọ́n bẹ̀rẹ̀ sí ní tú omi sáwọn lórí ní kẹ̀tíkẹ̀tí, kí a ló dé. Wọ́n ní ìrètí àwọn rèé. Ibi àti ìrètí àwọn kù sí rèé. Táwọn ti wòye pé báwọn bá ti gbọ́kọ̀ dé, káwọn ò fi mọ́ wá nǹkan jẹ ní ìlànà fún a ní oúnjẹ òòjọ́ wa. Nígbà ẹ àwọn fátẹ́gùn sáwọn lára làwọn á jí padà sójú ayé. Wọ́n á sọ wípé mọ́tò ó dá náà ṣe bó láksidẹ́ǹtì ni, ẹ lọ lè gbé wá. Wọ́n ní gbé wá kẹ̀. Ìbájẹ́ kó ṣe é gbé wá ni, ò bá rí mọ́tò rẹ hàn hìn. Wọ́n ní right off pàrọwátà ni mọ́tò ọ̀hún ní. Débi pé èèyàn mọ̀ bá lọ, ta ló a bá lọ? Ẹni tí wọ́n gbé làwọn ṣe á ṣàlàyé ẹni tí wọ́n gbé gan-an tó bá mọ́tò ọ̀hún lọ. Ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ tún lè lẹ́hún o, torí pé ibi ó tún ṣe sí ibi tó ní agbára lọ́pọ̀lọpọ̀ ni.
bẹ ban gbo oju kan e pa oju kan ire eni boye leun e ti mo bi n ba n soro oju kan e pa oju kan ire iru won na won mo n da oko gbe lo ni pe ani emi nikan ni o mo gbe lo mo fe sata re ni ha eyan na to ba lo e ri pe nkan ki e se rago ijangan wa bere part 1 o part 2 wa bere ọ̀rọ̀ dìrú pé ẹ dákun ẹ tó ní mọ́tò ẹ lọ lè mú wá. ẹ bá rí mọ́tò yìí gbà ẹ tó ní mọ́tò yìí gangan ẹ tààrọ kọ rẹ nínú ìwé ọkọ ó gbọ́dọ̀ yọjú sí àwọn. ẹ lọ lè sọ fún wípé mọ́tò rẹ ti kàn. Ìgbà mọ́tò ọ̀hún wá kàn ẹ̀ẹ́n tó kàn wáyé ẹ̀ẹ́n tó ní agbára gan.

0: wọ́n gbẹ́jọ́ wá sọ́dọ̀ tí a wá tẹ̀ṣẹ̀ bọ́.
1: Ìbọ̀là ń lọ ènìyàn oṣù nìyẹn.
0: Àbọ̀là ń lọ ní a mọ̀ ṣe.
1: Ibi.
0: Wọ́n dárúkọ àwọn kan àtàwọn kan.
1: Ènìyàn.
0: Wọ́n gbà wọ́n bẹ̀rẹ̀ sí dákọ wọn. Ọlá wọn tí a náà rí. Wọ́n láwọn ti fi ẹjọ́ ọ̀rọ̀ ọ̀hún ó ti dọ́dọ̀ àwọn kan àtàwọn kan. Nígbà wọ́n ṣe àdakọ̀ àwọn tí wọ́n dakọ̀ yìí mo ní àwọn èèyàn àwọn ọ̀fẹ́yàn jẹ́. Àjọ wà ní àjọ ń ṣe ni.
1: Ayẹlẹ
0: o. À mọ́ra wa.
1: Ayẹlẹ. Ayẹ lórí.
0: Wọ́n dakọ̀ Aláàjì Tọ́mì. Wọ́n ní bàbá náà ti dá sí nílànà wípé àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun ó wọ́. Àmọ́ síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ ètí ìyanjú. Wọ́n tún dákọ̀ àwọn kan àtàwọn kan. Mọ̀jẹ̀ ń lọ síbẹ̀. Àwọn aláṣẹ ilẹ̀ yìí ni. Bẹ́ẹ̀ sì ré. Ẹ̀ṣẹ́ bí gbogbo wájọ wà papọ̀ náà ni. Gbogbo àwọn tí wọ́n dákọ̀ mo tẹlifóònù wọn ń kọ̀ọ̀kan mo pè wọ́n. A sì jọ sọ̀rọ̀ ní ìlànà bó láṣe ṣe. Mo pe Mr. Femi Aworide. Ìjẹ̀ṣà fúnra ẹ̀. Ìjẹ̀ṣà léèrè.
1: Ìbọ̀là ń lọ ènìyàn.
0: A jọ sọ̀rọ̀ ní ìlànà awosáwo.
1: Ìbí sáfà máa gbà ó.
0: Bọ́ọ̀lá ṣe gbọ́rọ̀ ẹ̀ gbà ó. Ó ti dọ́dọ̀ tiwa ó.
1: Àìmọye ìgbẹ́.
0: A sì gbọ́dọ̀ wá nǹkan ṣe sí. Aláàjì Tọ́mì ni mo kọ́kọ́ pè kí lèmi àti Aláàjì ta jọ sọ ó yẹ gbọ́.
2: Aláàjì mi kẹ̀dẹ̀sà tẹ pẹ́ sá o. Kẹ̀dẹ̀sà yẹ sá. A máa ń ṣe ètò kan kó tó dariwo ni sá. Ẹnìkan ló wá wá sí ọ̀dọ̀ wa. Ó wá mú ẹjọ́ ẹnìkan wá wá fi sùn. Ẹ̀yin lẹ́dẹ̀ ń bá wa to àwọn àárín yẹn dáadáa tí ò fi bàjẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò sì ní bàjẹ́ fún yín bàbá. Happy Bravo.
3: Happy Bravo.
2: Ben, sir.
3: Okay. Olúkọ ta mẹ́tọ́ àti sùn.
2: Mr. Femi Ìjẹ̀ṣà.
3: Okay.
2: Yes, sir. Wọ́n ní.
3: Kí ló sọ fún mi?
2: Wọ́n ní mọ́tò kan wà ní ìcháàjì wọn pé báwọn àsìkò kan àwọn wá sọ́jọ́ yín pé ẹ̀yin gan ẹ báwọn dá sí i tí ẹ dẹ̀ ní kí ẹni yẹn. Ó mé ṣòro pé ó rí pé òun dá mọ́tò yẹn padà fún àwọn pé but ẹni yẹn náà Mr. Femi Ìjẹ̀ṣà yẹn sì náà títí dàsìkò yìí wọn àṣe kankan fáwọn. Wọ́n ṣe wá sọ̀rọ̀ yẹn tí wọ́n wá dárúkọ yín pé Aláàjì Tọ́mì wọn àfẹ́ yàn jẹ́ wọn àtẹ̀fẹ́ kí èèyàn mọ́ fi ọwọ́ lágbáyàn lójú mo wá ní kí n pè yín sá.
3: Ọmọ tí màá ní pé kẹ́ ṣe.
2: Yes, sir.
3: Ẹnikẹ́ni yẹ fún mi nọ́mbẹ̀ gẹ̀wá pì. Ẹbá wá ní Friday. Ẹ gbà sọ ní ṣùgbọ́n mi. Mo àṣọ́kù mo máa ṣe sí ní ara. Mo bá ti wá gẹ́lẹ́ ní ìgbàlẹ́ wa nídìí.
2: Sọ Aláàjì mi náà máa wáyè láti wá rí yín sá.
3: No problem.

tọ́ ẹ ti gbọ́rọ̀ lẹ́nu aláàjì tọ́mì. Bàbá tí wọn ò fẹ́ èèyàn jẹ́. Ṣé ẹ gbọ́ lópin ọ̀rọ̀ pé mo ní màá yọjú sí wọn. Àwọn nǹkan tá a bá fẹ́ kó bàjẹ́, ẹ dákun ó ní bá a ṣe ń ṣe é. Èmi àti Aláàjì Tọ́mì a jọ sọ̀rọ̀. Wọ́n ní kí n pè Mr. Fẹ́mi Ìjẹ̀ṣà. Mr. Fẹ́mi Awórìndé. Nínú ẹgbẹ́ àwọn ọlọ́kọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Àwọn náà ṣe ń tẹ̀yàn lè fọwọ́ rọ́ sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Mo sì pè wọ́n. Ní ìlànà wípé bó o nìkú ṣe pá àti bó o lọ̀bẹ ṣe kún. Ṣe bí Mr. Abe Bravo wọ́n ti ẹ̀ sọ wípé Mr. Fẹ́mi Ìjẹ̀ṣà àwọn jọ wà ní kò dà lẹ́yìn ohun tó ṣẹlẹ̀ wọ́n láwọn a máa pàdé. Ní ayẹyẹ àwọn fàájì. Àwọn ò sì jọ ṣe fàájì dojú gẹ́ ní ìlànà pé àìjá jọ gbéra wa rìn. Yà ló a ṣẹlẹ̀. Ó pé Mr. Fẹ́mi Ìjẹ̀ṣà. Àmẹ́jẹ́ ń ṣe báyìí ná torí ohun ọlọ́run gbèsè. Arákùnrin kan ń bẹ̀, ó fi àwòrin rẹ̀ ṣọwọ́ sí mi. Mo ti ń dàgbà. Evangelist Abiola Ọlátúndé. Mo gbórin ohun orin àdúrà gbáà ni. Ó ní bó ń kọ́ sí ti gbogbo àwọn tí ń gbé tò yìí. Orin àdúrà ni kí wọ́n gbọ́ ní àwọlé lọ sùn. Ngbèmí náà ṣe àrí wípé orin eléyìí lóòótọ́. Ó yẹ kéèyàn ó gbọ́ sùn kéèyàn gbọ́ jí ni o. Mo wá ní tọ́ ó yá fìránṣẹ́. Nígbà ó sì ti mọ̀ pé ètò gbogbo ayé tí gbogbo ayé ń gbọ́ ni. Bó bá ti jó ohun tí ó ṣe èèyàn láǹfààní ni. Wọ́n bá ń fi ránṣẹ́. Ó fi ránṣẹ́ o, ẹ̀yin náà gbọ́ kẹ́ ẹ fi gbàdúrà bí ẹ wà kẹ́ ẹ tó sùn.

0: orin mo ti n dagba evangelist Abiola Olatunde ona lo korin ohun ati ilu Eko lo ti gbo wa to si ni edakun e ba n lorin yo ki gbogbo omo Nigeria kan fi gbadua to eyin emi na ti n dagba Olorun oba mi o ogbon to ku ni rere ni o Olorun oba mi oke dakun yonda e fun mi ogbon rere ta ti se mo me ta ti ko mo me ta ti da mo me dakun o mo jo fe mi na ro eyin na je sami bi e wa ke gbe to adua me bowo yin o ba ti bi si ke to wa fo wa adua ke fi boju o wọ́n ní àdúà ní ń gbà agbára kọ́ tọ̀ ẹ̀yìn ó sì mọ̀ èyí tó yìn ó sọ tọ́lọ̀ ó sọ pé àníṣẹ́ mo ti fàṣẹ sí ló fi jẹ́ pé mi mo wo bẹ bátìrì tí wọ́n ti ń gbàdúà wọ́n bá ti ń ṣàdúà èmi ni ń kọ́kọ́ mọ́ ń ṣàmí. Ẹ̀jẹ̀ ń wá padà sórí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ o ọ̀rọ̀ Mr. Habib Bravo. Àmọ́ ẹ̀jẹ̀ ń fi ìkéde yìí sí taná. Gbogbo ẹ̀yin kọrin-kọrin ẹ̀mí, ẹ̀yin olórin ẹ̀mí, ìkéde yìí, ẹ̀yin ló wà fún ò, iṣẹ́ ayọ̀ gbáà sì ni. Ẹ ti ń kọrin ọjọ́ ti pẹ́ àmọ́ ẹ láwọn ìdojúkọ lọ́nà kan tàbí èkejì, bóyá ẹ̀yin sì ń gbọ́. Ẹ̀yin gangan kọ́ ni kọrin kọrin àmọ́ ẹ ní wọn lẹ́gbẹ̀ẹ́ yín ẹ̀dákun wákàtí tí wọn náà ti dé àsìkò ti dé o tọ́lọ́run ọba òkè fẹ́ gbé ògo tí wọn náà jáde. Kí ni ìròyìn ayọ̀ ọ̀hún? Iléeṣẹ́ West Radio 89.3 FM pẹ̀lú àjọṣepọ̀ àwọn ilé-iṣẹ́ kan ti ń gbé orin jáde ní ìlànà tìgbàlódé. Ó ní wọ́n mọ̀ ní àníṣẹ́. Gbogbo ẹni bá ti lẹ́bùn. Àmọ́ tó ní ìdojúkọ ẹ̀bùn orin ti ń kọrin ìyìn rere. Ẹ̀dákun. Ẹ̀já ṣàwọn jọ. Kàṣí ní àgbájọ wọ́la fi sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Bó ló ṣe wá fẹ́ lọ, wọ́n ní èyàn ogún péré ni o. Èyàn ogún tó bá kọ́kọ́ yọ sí bọ̀m̀bọ̀ pé àníṣẹ́ àwọn ò fẹ́ kó fọ àwọn rò. Èyàn ogún péré, wọ́n àjọ jókòó ní ìlànà wípé iron sharpened iron. Wọ́n àjọ gbórin jáde, oníkálukú ni ó ṣe tíráàkì títí ẹ̀ àmọ́ aláṣepọ̀ ni. Torí pé kẹ́ni èèyàn méjì ó kú sàn ju èèyàn kan lọ bí wọ́n ṣe ṣe nù. Wọ́n ṣe ní èyí tí ń gbọ́ ọ́díò nú o pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Wọ́n sì tún ṣe èyí tó ṣe é wò fídíò táwòrán rẹ̀ tí ó ṣe àmọ́lẹ̀ gàdàgbà tí ó rí kedere bí ojú ọmọ tuntun ni o pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Digital sound and quality pictures. Bí wọ́n ṣe ṣe nù o. Lẹ́yìn náà, ìpolongo ẹ̀ wà bẹ̀rẹ̀. Ìpolongo alágbára ni. Tí ń bẹ lókogun ó gbọ́. Báwọn kan kọrin o. Wọ́n ṣàwò. Olóyìnbó ń pẹ̀lẹ́ òní promotion. Wọ́n promote ẹ̀. Lórí ìkànnì wá. Promotion yóò ní agbára pọ̀ o títí tí wọ́n fi mẹ́ntó kọrin tí ń bẹ nínú àwọn àwo yìí wọ́n mú ní kálukú pẹ̀lú orin tó kọni. Tọ́ bí òun ṣe jẹ́nu o ẹ̀yin tọ́rọ̀ yìí kan ẹ tètè gbá mú kẹ́ ẹ sì ṣe nílànà pápápá. Àwọn èèyàn ti ń fokọ́lẹ̀ o wọ́n sì ti ń fìfẹ́ hàn sí ẹ mọ́jọ ó fò yẹn ru o. Tọ́ wọ́n ó pe nọ́mbà tẹ́ ẹ lè pè sí lẹ́yìn ètò yìí. Ẹ ń bá ti nífẹ̀ẹ́ sí 10,000 naira lẹ́gbàá fọ́ọ̀mù o péré 10,000 naira pere pe emi na e ba nko ko mi be e si wa si ile ise wa lati wa gba form yin nibe won o ti wa mo salaye fun yin bi on gbogbo bi o se lo to bi on se ri na mo jare oya o mo pe Mr. Femi Aworinde Femi Ijesha e dakun eni kan mo mo ejo wa o Mr. Happy Bravo kini oro temi ati Mr. Femi Aworinde Femi Ijesha ta jo so oya ejo
1: Okay. You want to buy a motor? You want to buy a motor? Down the girl, where is that? I thought he didn't have no sorrow.

so o ye je kin wa ma lo le won ni ka wi be ka se be o ni omo lu abi arakunrin o soro nipa iyawo re o won se responsibility o won si jade gbon ba de iyawo tu danu je le ko tun ni dana yin okunrin kan e ti mo ri le ti ba hun ha àmọ́ wọ́n ní agbẹ́jọ́ ẹnì kan dá àgbà òṣìkà ní apẹ̀yàwó náà ẹgbò náà dé ó sọ tiẹ̀ bó bá dijọ́ mẹ́jọ ẹ̀yin alára wa ẹ̀ bá wa dá sí ẹ̀mọ́ bínú ò ààyè rè oyọ́lálẹ̀ tòní ẹ̀mọ́ bínú nítorí ọlọ́run bóyá ẹ bá fẹ́ pè mí lẹ́yìn ètò fún gbogbo ọ̀rọ̀ tá a ti sọ ẹ̀yin olórin ẹ̀mí ẹ fẹ́ mú ọ̀rọ̀ wá sórí ètò yìí ẹ̀fẹ́ abàyín dá sí i ká báyín parí ẹ̀ tọ́ ọlọ́run ni ó àwa kọ́ ò tàbí ẹ̀fẹ́ gbé ìpolówó yín wá sórí ètò yìí ààyè sì kù nílé ọ̀dọ́ àgùntàn wọlé wọlé òun làwa ń sọ tọ́ nọ́mbà tẹ́ pè mí sí rèé 08058816462 ẹni ń dúó dè yẹn fẹ́ lọ lè mú báírò ẹ ti máa mú sílẹ̀ o ẹ ti máa mú sílẹ̀ àtiwéyín kẹ ti máa mú sílẹ̀ ẹjẹ́ wọn àpẹ fún yín lẹ́ẹ̀kan sí 08058816462 gbogbo tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ orí nọ́mbà tẹ́ pè sínú tí ó fi dọ́dọ̀ ti tèmi ẹ̀mọ́ àjẹ́ ó jálẹ̀ yìí mọ́ ilẹ̀ ti ṣú ẹ̀ṣọ́dàárọ̀ ọ̀la tọ́ àwọn ọmọ lọ lónìí ò ká lè lórí ọ̀fẹ́ láti ti padà wájọ́ mẹ́jọ bọ́lọ́hun ọba òkè bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn àwa lámọ̀ wà ẹ̀yìn láṣì mọ́ bá ọbẹ̀ ní bẹṣu ò a ó mọ̀ bẹ àtẹ́lẹ̀ṣẹ̀ abẹ̀nà ò àfihínú ìbànújẹ́ ò àní bàyínú ìbànújẹ́ láṣì olódùmọ́rẹ̀ tọ́ orí kristi làwa létéńté sí òun ni àpáta tó gbé wa ró ikú ayé kan ò lè pa wá mọ̀ ẹ̀yin tẹ́ ọ́ ń gbàdúà fún àìdákùn ò ẹ̀ mọ́ dákẹ́ àdúà lórúkọ gbogbo àwọn tá a jọ mẹ́tọ̀ yìí wá ṣé tìgbọ̀nyín látòrí àwọn aláṣẹ ìkànnì yìí samuel ọmọ adélèrè òní ọlọ́wọ́ bọ́tẹ̀ẹ̀nì tá a jọ ṣètàlẹ̀ tòní àtàwọn tá a jọ daṣẹ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lórúkọ àwọn èèyàn yìí òní èmi tíyín tòótọ́ olúgbèmígà ọmọtọ̀ṣọ́ yọ rédíò apostle ń dágbére pé ire ò dàbọ̀ òrùn ayọ̀ lásùn.